Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún sí alábápín ọ̀rọ̀ Ọlọ́run yìí láàárọ̀ yìí, tí Olúwa fún yín lórí ọ̀fẹ́ láti ṣe alábàápàdé ọ̀rọ̀ Ọlọ́run yìí láàárọ̀ yìí. Mo tún gbàdúrà fún yín o, lórúkọ Jésù, ayé ò ní fi ẹgba nà ọ́ bí ọmọ, ayé ò ní fi ọmọ nà ọ́ ní ẹgba. Mo gbàdúrà o, bí o ṣe wọnú ọ̀sẹ̀ tuntun, mo gbàdúrà ìpè oró lórí ọmọ rẹ, a ò ní gbọ́. Mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ tèmi, ayé ò ní fọmọ rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé. Mami, ogun báyìí ló ṣẹlẹ̀ sọmọ rẹ̀, lórúkọ Jésù, ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kò ní ṣẹlẹ̀ lórí ọmọ rẹ̀. Ẹgbẹ́ ọwọ́lé àyà yín o, gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ máa sọ báyìí wípé ọmọ ò ní sọnù mọ́ mi lọ́wọ́. Ẹ mọ̀ ń sọ wípé ayé ò ní ti bi ọmọ mọ́ mi. Ẹ sọ pé ohun tó sọnù lára mi, ayérayé wa jáde. Ẹ sọ pé látòní lọ, ọwọ́ ogun tó dìde sí mi, ẹ máa gbẹ. Ẹ máa sọ pé ọmọ mi kò ní dòkú láyé tí mo wá yìí. Ọwọ́ ọ̀tá kò ní tẹ ọmọ mi. Látòní lọ, ire àti àánú yóò tẹ̀lé ọmọ mi. Gbogbo ọmọ tí mo bí, màá rí ọjọ́ ayọ̀ wọn. Èmi ò jẹun ọmọ, èmi ò rí ọjọ́ ayọ̀ ọmọ. Lórúkọ Bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, ibi kò ní bá mi, èmi kò ní sunkún, àìsàn kò ní dè mí. Lórí ọmọ mi ò ní nànà dànù, lórí ọmọ mi ò ní jìyà lásán, èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ. Mo ti jìyà lórí ọmọ, èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ. Ayé ò ní fọmọ lù mí, ayé ò ní fọmọ dè mí, ayé ò ní fọmọ mú mi. Lórúkọ Bàbá, ọmọ mi ò ní donígbó. Lórúkọ Tọmọ, ọmọ mi ò ní donígbó. Ọmọ mi ò ní dọlọ́tí, ọmọ mi ò ní dalágbèrè. Ọmọ tèmi yóò dìde, ayé rẹ̀ yóò dára. Ọmọ mi yóò sáré, ayé rẹ̀ yóò gòkè. Ọ̀nà yóò là fọmọ mi. Ní orúkọ Bàbá, ní orúkọ Tọmọ, àtẹ̀mí mímọ́, gbogbo ibi tí mo bá dé ní ayé tí mo wá, ọmọ mi yóò rà ànúgbà, èmi náà yóò rà ànúgbà, bẹ́ẹ̀ ni yóò sì rí. Mo fọwọ́ sọ̀yà o, lórúkọ Olúwa, ọ̀rọ̀ mi yóò ṣẹ, ọmọ mi yóò yè, ọmọ mi kò ní kú. Gbogbo ọmọ tó sọnù, bàbá mi yóò wá wọn rí. Ayé mi kò ní bàjẹ́, àánú yóò sọ̀rọ̀ lórí mi àti ọmọ mi, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá, ní àárọ̀ yìí mo fi Ọlọ́run pè yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdajì. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtí ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtí ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn, yóò dára fún yín. Ó kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wa tààrọ̀ yìí, ó náà ni ìní Olúwa, Psalm 127. Ó ní bí kò ṣe pé Olúwa kọ́ ẹ máa gbọ́. Ẹyọ olùsọ jí lásán ni. Ẹyọ mọ pé ẹsíwọ́, mọ tún fẹ́ jóúnjẹ lálá, ṣùgbọ́n ó ń fire fún olùfẹ́ rẹ̀ lójú oorun. Kíyèsí, ọmọ èèyàn kọ́ ló lọmọ. Ẹ ń bá lóun fẹ́ fi ọmọ dà ọ́ láàmú, ó fẹ́ dá Ọlọ́run láàmú ni. Ayé ò ní fọmọ dà ọ́ láàmú. Àwọn ọmọ ni ìní Olúwa,
wo mi ko le mo pe omo eyan ko lo lo mo oluwa lo lo mo awon ikoto ka wa to je pe omo ba ja sinu re ko ne kalapa ko ne kalese ni abule isaga lodun yen lohun omo benin kan be won se fi sayo o ba ja sinu sokawe sokawe eyan je to ko na kan lo ba ja enikan ko mo ko ja sibe ni ba to joko ni ba to se re yepe inu sokawe nigba to se re se re ni ma n pari o e wa gbe mi o nigba jugbe eyan ma wo aya re ti ki gbe won ti sunkun won mo bi omo wa igba ma ri inu sokawe nkan kan o so mo omo ti mo wi lodun na na o na ti bi mo bayi nkan kan o so mo won wa fun loruko won ni o jabo kofo o jona koku omo labanse ni ase pe lodun na lo ni ni akule temi ti wa ni village awon omo kekeke kini kan be won pe won ni soso soso eyin ti omo kekeke to ba ra koro to ba de be soso eyin yen ma gun agbalagba sugba ko ni gun omo kekere lowo afi te ba ese jagbe te ba fe fa mo lowo ni kini yen o to gun ejo ti an pe nejo bo se buru to yen to ba ri omo kekere to omo kekere ba nawo si n te je mo pe ejo yen o ni ge omo je sugba negba to ba ri agbalagba ta agbalagba ba n sare bo igba yen lejo yen o to ri ati pe omo yen o fo n sile eskisa eniyan ko lo lomo o olorun lo ni omo that is why gbogbo nkan to ni laye o le bo soja ko lo fe ta ko ko for sale si o le ko for sale si moto aye ora lowo re o le ko for sale si le emi ga le ra o le ko for sale si bata tabi aso to wo sorun gbogbo eyan ora

0: nkan ni ṣanu ẹda ṣugbọn olorun ma ran olurannlọwọ si yan lati jiṣẹ ka ṣe ẹni ẹlẹdara ti wa lakoko yii lati jiṣẹ ṣe iranlọwọ fun gbogbo eniyan eleyi ti kii sun ti kii rẹ nigba kankan ki aṣọ ati ibukun le de ba ọpọlọpọ eniyan iyẹn ninu oṣu ẹgba yii ka ṣe ẹtẹ ti mọ bi ẹni mowo ti tanna sinu apo gbogbo eniyan o tun ma gbe ẹ lọ si ipele to ga ju o tun ya o ẹ jẹ ki n ja yin si ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
2: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.

0: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
2: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well. Well.

0: Baba legba.
1: Agba wo ni ba arabirin se ndun la re. Iru didun wo ni. Awoje wa. Ani loki.
0: O yo yin bikini. Like as in bikini.
1: Ma se ti e ka ma se ti wa.
0: Se ti gbo bayi wa wa se ngbo.
1: Eh le
0: dajo ba si meji baba legba.
1: Na
0: jo be latabe kuta ta fuwe le agba laaro yi.
1: Oro to de nsele lasiko yi. E ti tabe kuta libe.
0: Baba legba mo ma ri yin fi o.
1: Ah. Ti mi fi. Ise ni ni mu ni to we ni bepo. Abi.
0: Insule si.
1: Sugbon eni to be lo si egbon re ni o. To ma buru re dani asa wi pe ba se man si ku re o to na ba ti ku omo kekere je buru to na mu dani gba o na ba fi ma dagba bo se ma si ni yen yo na
0: ni nigba teyin agbalagba ba fe sojoro le ma bere si ni ma paru owe yen le ma bere si ni ma mu awon alati we
1: ojoro
0: ni baba legba
1: o da bo ba pojoro
0: ni ojoro ni baba legba ti ta gbogbo properties gbogbo family tan
1: ariwo e to npa lati jo allegation to ba sure fun e je ka lo
0: Eh, baba legba fa kuku ba gbogbo bi je ni.
1: Iwo re fe be bi je.
0: Ah.
1: O ba sori afefe ma pari o. Eh, aburu baba e o. O ti ta dede le family ton. O ti ta dede le family ton.
0: Ni baba legba de so pe ka ma lo si di ejo sa ma ti court bo ka tu wa sore na.
1: Ah, iwo re fa court lese tori emi fe we awon eyan kankan.
0: Awon eyan kankan bo.
1: Ki dede eyan le mo pe ah, baba legba yi lo to o. Eyan Olorun ni ki fa wahala o. Ki si se fe, ki se family jamba o.
0: Ah, e ti ta to bi e ka ile bi me bayi nisin
1: se bi
0: so pe baba legba ko ti le ju
1: se bi iwo na ti lo gba personal surveyor ela won
0: kala ki la won abi
1: ela won le
0: ah mo ma mu yin next time
1: ah o le
0: mi ma wori mo de ma ri yin fi address
1: e ni talking ma fe fe
0: eh eyin wa ja fe fe na
1: e wa tata
0: ah baba legba re joko le ke mi ti go ti go
1: ki re mo ti da fe fe bayi o
0: ah si o se yin yen ni baba legba lati aye ni jara
1: emi ti da fe fe bayi o toro le afefe mo wa bayi
0: eh
1: ah afefe na lati soro yi
0: mo si ma ri yin final lori afefe
1: ri mi fi
0: o pari
1: 50-50
0: ko se wo ni be
1: yo ba ti barista na lo fi korin
0: pe
1: n pe olore oja to waye to oloja ko bu ko ni riun wi to baya agba to waye to mo kekeke o bu ko ni riun wi
0: ya so iyan le ma bi ma to tojo
1: na o to ma bu mi jo
0: eyan ara le se n ba wa ka
1: ah
0: a de si lorun pata porongodo la ro
1: America gan ka bayi
0: agbe wa gege o se fo te doro yire a ki pe ku ojumo etun ku ojumo mo ah ojo aje mi etun leleyi ire loko de ma beru ayo loko wa e ma beru
1: akoko ojo aje re
0: ibukun loko wa e ma beru ire lopolopo lodi wa e ma foya
1: ire ni ti wa
0: baba beleyi ire ni o ma ba sile yin ni o ma ba sodo ti wa ibi oni ba odo yin o be ko ni ba sodo wa e ma ja kaya oke e ma ja ronu aroju e ma ja bokan je e ma ja sori ko e wo ayo wa ko ma po si ka wa farabale e ma ja kanju jo lohun oba lo oya ikani omodun abi la npe bi ikani adani akoko re to sengere sinu afe fofun balawo adugo felele nilu ibadan latin kiyin olulu ipinle oyo nu be te ba fe wa wa ri e mo wi pe apa iworun gusu orile de nigeria oni ekun ibi sa wa yi akiyin o abola fun yin pupo ju agbonje owuro yin de oya e ja jo bere oni sibi e mu sibi tongoro le fe lo eyin e mu abogba lode le fe lo eyin na e mu e ko eyin fe lowo yin ona be
1: elo
0: e bere cinema je evido le fe gbe si e gbe si lati bere te di are gbogbon loko de si yo fun ni elerin dodo baba legba ti ta le bi jina koja komo de pesi omi to mo garaga ye ma mu leri onje
1: iyen
0: ko be wude e ma lo si asari jara ni agbaye ojopo Facebook e lo se wari e ni tona splash fm 105.5 Ibadan e like e love e share comment yin e je ko ma gbera e ba pin mewa mewa eni kokan ni tola ni alade laja loruko temi ye royin ni awokose re omo ton so ton so ton gbura ye apere ire omoluabi 1 ori yin o wa nbe
1: segi sorun abi tamora bi ahere dundun foro gbogbo sapamora
0: apamora ni o
1: awon re lo ma segi laje obe iwori lo ma la kula soro ogbingbe kan lo gori iroko to palaje totantan alaje awa ti la karo ohun se karo ohun saje karo ohun sola karo ohun se de karo ohun seyun be ni la se dumare ola ola oro ko ma bale se de ti wa titi sawro ide bo ba bale iro ni iro iro ayo le de ti wa titi yin Benny, you know, Shubaba, no lawa,
0: Benny,
1: or the idea, Cocosiri, you know, Shukesan, or do 2026. A cabo, see heroin, see footed do heroin, Nikon Yomo Lua B, the Connect Splash, 105.5 FM, the integrity station promote your right values. Oh, I want you up, Eloro. I do see Luru call me, Elephant Solo Hero, or Consho Show Adjano, Kutaba, good year for Papa George, Square Arco Sky, Giro Global Radio, King of Scorer Continental, and Intercontinental.
0: I like that. Tony, have you left?
1: A book, Aleo, a book, Juma, or Juma, Layo. Yes, then. I am alone here.
0: A jack, we are talking about it. It's a show. Want to sell a cocoa by ye?
1: But
0: when you are about be a bunny car, we were a jotty FCCPC. When you are to be away, we must come bots up by ye. A jack, we more, we shall win your fresh. It shall what, Dinny? Kelo fa saba bi pelu to ile de Nigeria ne bo ni se lo de duro eyin o ba un oju iwe ikefa iwe iroyin the punch ni sugba je ka tu pada sori oro mi tin ke totan pe mi o ko o emi o satileyin debi tin o so nigbawo mi o so nigbawo debi tin koko wa tileyin ile fa won eko agbebo aba won eko adagbororu
1: e ma ko ba mi
0: tan so be eh senator lati ipinle bauchi ni iwe iroyin the nation lo je ka ri gbo Algbon yebe se ti gbo yin laaro ni o
1: o da lagbodo temi na nbi mu nwo iwe iroyin punch to duro won le niwaju mi
0: that's right
1: amo eja ki mu ti daily post yo n to ka so dere igba keje are orilede Nigeria tele to tu ba je oludije dupo are labi ase egbe oselu ADC Alhaji Atiku Abubakar lo ti kede so de oni je mo pe are orilede America Donald Trump te nwo ye oni je mo pe o ti mi
0: Okay.
1: Lori awon eto mi ti mi ni ti mi gba lero wi pe ka da owo ranwe po pada bi n ba fi le di are orilede Nigeria o ni je mo pe Trump gan ni owo si gbagbagba lodo ton o n be leyin ohun bi ifo Daily Post ona lo post iroyin ekunrere nbo nbe te si gbo
0: O da je kemi ogbe wa lo taratara oju iwe ikini ikeje iketa ikerin pelu akosile ohun o tun je ka re gbo wipe ni bi oro deduro ile ise olopa ni orilede Nigeria ti salaye pelu akitiyan re lai jami lori e bipe awon ilana eru gogo eto abo orilede Nigeria ni se akoko tori pe oga agba yan yan fun orilede Nigeria ti salaye awon ona nte le baye lati le mu ki ohun gbogbo ko senu re leka eto abo le Nigeria sugba abola ikeji na ni je ka re gbo wipe orilede Nigeria hey ori won wa nbe ba ba lo se ka kala kata ni oja agba nla aye won ni e je mo pe omo orilede Nigeria o kere tan o bintin ko ti e wa po o leko etan yanyan owo ko bitibiti trillion lona odunu owo orilede Nigeria na ni o se be kala kata lo ba lo iyen over 300 trillion naira owo ijibambu aje owo mi my money aba binin ti won won na salaye ni ti won won si salaye fa won ikokan ile to je egbe pe adakun tori itolohun o a fe guro yin ki lo sele gangan ayeje obi odun ikeji le ni adorun kenin to wa bade awon ilana wo ni egbe jade bombo iwe iroyin ko ni a gbo yebe se ti gbo yin laaro oni
1: o da punch lo gbe ile jade lapo odo temi nbi saju eto edibo to n kankun gbogbogbon fun todun 2027 Peter Obi Ame atawon mi lo be no ni won ti pe fun a eselu eto edibo alakoyawo eleyi to si je to lododo ai fi gba kan bo kan nu o won wa ni edakun tori olohun o ajo eleto edibo le Nigeria ta mo si INEC ẹni láti bá wa dáàbò bo ìgbìyànjú àwọn olùdìbò bẹ́ẹ̀ ni àpótí ìdìbò ọgbọ́dọ̀ sọnù bẹ́ẹ̀ sì ni ìwé ìdìbò tẹ̀ka sí ọgbọ́dọ̀ fàyà a sì gbọ́dọ̀ rẹ́dà rẹ̀ ẹyọkan ọgbọ́dọ̀ di márùn-ún ìkàkan ọgbọ́dọ̀ tẹ́ mẹ́wàá òjòrò ọgbọ́dọ̀ wáyé pọ́ǹchì ló pọ́ǹchì àmọ́ daily post tún gbéròyìn kan bí lórí ọ̀rọ̀ ti àbá ètò ìṣúná owó ti ìpínlẹ̀ kẹbi ilé ti ṣe 84 billion naira ni 580 billion naira budget ní ìpínlẹ̀ kẹbi o ìjọba ìpínlẹ̀ kẹbi ti sọ̀rọ̀ wọn ni owó kankan ò sọnù níbì kankan o àfi towó tí wọn ò bá ti pawọlé unrealized revenue ni o no missing money a sanwó nù owó ò sọnù níbì kankan nìkan ò sì jówó gbé lọ bì kan daily post ló gbé kẹ́ ẹ tó máa nà ká léèbù pé wọn tún ti ń jíwó wọn jíwó o owó ni ọ wọlé o bó ti jẹnu ni daily post ló gbé.
0: Ó dáa jẹ́ ká padà sí abala ojú ìwé kẹrin àti ìkarùn-ún olè èyí tó ń jẹ́ ká tún rí gbọ́ pé ẹnìkan ọmọlẹ́yìn kristi ni ọba bímọ ǹjẹ́ kí ni ọ̀ṣẹlẹ̀ wọn ni ẹjẹ́ mọ̀ kó sọ́kọ ẹ̀ lórúkọ zulum òun náà ló kọ tán sọmọ wọn wọn nígbà ayé zulum ó ṣe bẹ́ẹ̀ wówú ni lórí jọjọjọ ṣùgbọ́n dáadáa àmúlò ìtàkùn eléyìí tó ń so gbogbo odò tọ́ ai wọn ni ẹjẹ́ mọ̀ pé lílò rẹ ó ti kan ọ̀pọ̀lọpọ̀ ayé kódà ó sì ṣe wọn lóore àǹfààní ńbẹ̀ńbẹ̀ aya onírúṣà tiléfẹ̀ náà ni ẹ ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àlàyé wo àti agbọ́n wo ló lórí wo sàkún rẹ̀ tí ó rí wípé ó dáa púpọ̀ jù fún ìmúlò àwùjọ àti ìgbé ayé ọmọnìyàn nígbà tí a bá wo àárín gbogbo ńkọ́ abiodun gómìnà ìpínlẹ̀ ogun wọn ni a ti yí ìpínlẹ̀ ogun padà o kódà ó ti di sọ ajé bùsọ̀bùsọ̀ báyìí adeleke gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun àwọn gbéra tán tí wọ́n di uk ìrìn àjò owó ìsinmi lẹ́nu iṣẹ́ nù iye tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ara ẹni ojúwe ìkarùn la káyẹmọ ìwé ìròyìn the nation.
1: Ó dá ìròyìn ti fún tẹ̀dọ̀ kan náà tún rèé níbi tí olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú adc ẹgbẹ́ òṣèlú african democratic congress adc yìí wọn lóye adégbòye gata ofik adégòkè fca náà ló ti kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti apm tẹ́lẹ̀ ó ti kí wọn káàbọ̀ rí kọ́ṣọ́ sínú ẹgbẹ́ òṣèlú ti adc báyìí ó pé ẹ káàbọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé wá gan ni ó ní ẹ káàbọ̀ ó kí wọn káàbọ̀ láwọn ìjọba ìbílẹ̀ ti ògo olúwa àti sùrùlérè tó ń ti ìlérí pé ọgbọ́ àkànṣe ilé ìwòsàn kan ń bẹ ti òun ó gbé kalẹ̀ ní òkè ogun bí òun bá lè di gómìnà ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ tiwa lọ́dún 2027 tá à ń wò yìí àwọn nǹkan kan tún ń bẹ tó jẹ́ nǹkan amáyédẹrùn tẹ́ gbádùn rẹ̀ dọ́ba àwọn kan sọ̀rọ̀ tó jẹ́ ẹ̀kan pàtàkì àwọn owó àti àwọn owó báwo gan náà ni wọ́n sì ṣe kí wọ́n káàbọ̀ sínú ẹgbẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nígbà tí àsìkò bá tó ti fún tẹ̀dọ̀ ròyìn ló gbé lóòrọ̀ tò ní o.
0: ọ̀dà yìí ti wà ní àti ayélujára ní àgbáyé akínyẹmí salaudeen ní adúpẹ́ lọ́yìn akínyẹmí surajudeen ní aláwọdé ọdún ọlá miriam adúpẹ́ ọlárẹ̀wájú jẹ̀lélàt ọ̀làjùmọ̀kẹ́ májẹ̀kó bàjẹ́ adékúnlé àǹbàlẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yìí máa fòjè peter johnson ìdúnàbọ̀ ogun ṣe ìtàn ìṣọ̀lá chris ajibọlá alhaji dahood ọ̀làlẹ́yẹ egunjọ bí alhaji arúwòrà kéwúyà àyá àti ọ̀gọ̀rọ̀ ẹ̀yìn olólùfẹ́ tiwa pátá ò títí dínà adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà adex ajayi wọn yóò dá ẹ máa pin ní mẹ́wàá mẹ́wàá ni a ó panu ṣẹkẹ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà ìkànnì ọmọlúàbí àgbàwọ gàjí splash ó tún fẹ́ pin owó yẹn fún wa ọgbọ̀n gbà.

0: Eric and Cola, explore your freedom.
1: Tó ti wọlé tọ̀ wá nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí okòwò alájẹṣẹ́kù àti iléeṣẹ́ ìyẹn Ministry of Investment Trade Cooperatives and Industry APS kò í pé gbogbo oníṣẹ́ ọwọ́ àti olókòwò kéékèèké yálà ojú onímọ̀ nípa iṣẹ́ ọ̀nà mẹkáníìkì télọ̀ ẹlẹtíríṣàn wẹ́lda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti wá ṣe ìforúkọsílẹ̀ lábẹ́ Ọ̀yọ́ State Labour and Skill Registry àǹfààní ńlá leléyìí láti fi iṣẹ́ rẹ hàn fún àwọn tó yẹ kó mọ̀ kí wọ́n sì kà ó sí èyí yóò sì tún máa ran ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ láti pèsè iṣẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti láti so àwọn òṣìṣẹ́ pọ̀ mọ́ iléeṣẹ́ àti àwọn olùdókòwò ìforúkọsílẹ̀ rọrùn ó ní ààbò kò sì ní gbà ọ́ lákòókò púpọ̀ tètè wá forúkọsílẹ̀ kí wọ́n lè kà ọ́ kí o sì lè gba ìrónilágbára láti forúkọsílẹ̀ tẹ oyoskills.com tàbí kó o kàn sí wọn ní yàrá 82 room 82 Ministry of Investment Trade Cooperative and Industries Secretariat Ìbàdàn tàbí kó o pè wọ́n lórí nọ́mbà yìí 0706-560-6479 ìkéde wá láti ọ̀dọ̀ Permanent Secretary Ministry of Investment Trade Cooperative and Industry Mr. Olajide Mamu Okesade.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Ẹ kú ilé o. Ah, ebi ń pa ká sí nǹkan sí mi la.
6: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
5: Ah, ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
6: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
7: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
5: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
6: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
7: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
8: Bọ́mọ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ̀ irú ẹ̀ lẹ́yìn èèyàn bí ẹgbẹ̀rún kan ní òjòkó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half us. Gbogbo fàájì lẹ́mọ wo nù mọ́ máa wòrán pẹ̀lú free wifi icing room mú wàtẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà àyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ bá lérò tó wà yàmì àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ cctv àyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ̀rẹ́ àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì gbogbo tẹ fẹ́ lójú kan ló wà tura tún ní best rock universal enterprises níbi tẹ ti lè má sọ náwó yín àti glam by miss k tẹ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ annex 2 block 7 Aláàfin avenue Olúyọ̀lé estate extension Ìbàdàn 0803-807-4093 Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.

0: so be agbawo gaji gaji
1: gaji splash
0: e gaji splash eyin lo fe wa dupe lowo olodun tori pe on gbogbo ti ya na nu eh a se tan lati ma se kini lati ma gbon yebe yebe se ti gbo yin iya legba ati baba legba ni ewe ma binu jare baba legba ma nse be le kokan to je pe omode keri o podo yaju
1: si
0: baba legba o
1: ma ta se mi mo
0: makini
1: ma ta se mi mo dede oyin to so lataro
0: ah
1: e kan mi
0: ah e kan mi
1: e si won kan mi libe
0: e si won kan mi libe eyin egbona pata to pade yin kan to dele mo yin iyan na ko kan yin
1: iyan na ko kan mi
0: ah iye president ti wo ba ile ninu ile agbara ni bi na nkan iyan na kí lọ́dún tó kẹ́ jẹ àǹfààní ẹ̀tọ́ ohun tàwòrán ìyẹn lẹ ṣe nílò láti lọ sí àtà ayélujára ní ojú òpó facebook kí ẹ lọ ṣe àwárí ìtọ̀nà ti splash fm 105.5 ìbàdàn ẹ láìkì bẹ́ẹ̀ ni ẹ lọ́ọ̀vẹ̀ ẹ bá nípin mẹ́wàá mẹ́wàá ẹ nìkọ̀ọ̀kan gbogbo ojú òpó apáta àti ẹ bá ti ṣe alábàpàdé ní àtà ayélujára ẹ ṣe bẹ́ẹ̀ máa fìfẹ́ hàn kẹ́ máa tẹ̀lé wa kẹ́ fọ́lọ́ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí yóò fún yín ní àǹfààní ńláńlá láti máa mọ̀ ní kété tí gbogbo àwọn ètò wa tó bá ń gun àti ayélujára wọn yóò dẹ jẹ́ kí mi ò gbé àlọ́ sí ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn the nation wọn ní ẹnìkan ilé tó jẹ́ wípé ó ti lo dáúláre gẹ́gẹ́ bí aṣòfin tó sojú àwọn èèyàn rere apá àríwá ìpínlẹ̀ èkìtì nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n ayọ̀ àti ṣe lòun ò ṣùgbọ́n ṣá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu gcfr ó ní tí a bá gbé ìlànà ìṣèjọba ààrẹ bọ́lá ahmed sórí òsùn àwòwò ó ní ẹjẹ́ mọ̀ wípé ààrẹ ti ṣíkà àwọn àdéhùn tí wọ́n ṣe ó ti wọ ìpele bíi 5-5-95 ẹ̀ èyí tó túmọ̀ sí pé ààrẹ o wọ́n ti jẹ́jẹ́ ngbà náà pé báràlú o bẹ́ẹ̀ bá dìbò yàwọ́n o gẹ́gẹ́ bí ààrẹ o àǹfààní báyìí o iṣẹ́ àkànṣe báyìí o òun náà lòun ṣetán láti fi ṣe àtúnṣe nàìjíríà ó ní ààrẹ ti ṣe bẹ́ẹ̀ o ààrẹ ṣeré bẹ́ẹ̀ ó ti ṣíkà àdéhùn pẹ̀lú ìlànà ìdàgbàsókè oníkọ́mọ́ńkóbó ìdá 5-95 ní nàìjíríà nígbàtí ayọ̀ tẹ̀síwájú nú àtúntúnú rẹ̀ ó ní bí a bá ní pé ká sọ wà ìlú adó-èkìtì tó jẹ́ olúùlú fún ìpínlẹ̀ èkìtì lòun ti ń ṣàlàyé ọ̀rọ̀ ó ní àkọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tóun ń sọ̀rọ̀ lé lórí yìí ó ní bí a bá gbé yẹ̀wò lóòótọ́ bí a kò bá ní parọ́ béèyàn bá wo ohun tó ń lọ ní abẹ́lé wa tó wá wo ìrìn àjò àti àjọṣepọ̀ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn ní àgbáyé yóò ní ìrírí àti ìgbọ́yé èyí tóun ṣe àfọ́mọ́ rẹ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ó ti mú àwọn ìlérí rẹ̀ ṣe o pẹ̀lú 5-95 oníṣẹ́rú 5 tó ṣẹ́kù ìrètí ń bẹ náà wípé kó tó di wípé sáà àkọ́kọ́ yóò máa tẹnubọdò ìyẹn ní ọdún 2007 ọdún 2027 ó ní ẹjọ́ mọ̀ pé ààrẹ yóò ṣìkà èyí tó kù ó ní àkọ́kọ́ bí a bá lọ sí tòkè tilẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ 36 èyí tó parapọ̀ ta fi ń jẹ́ nàìjíríà ó ní bẹ́ẹ̀ ni ààrẹ ti gbìyànjú ó ní àkọ́kọ́ òpópónà ní kẹ́ ẹ wò ó ní òpópónà àwọn òpópónà èyí tó jẹ́ pé iṣẹ́ àkànṣe ti wà ńbẹ̀ ó ní ṣùgbọ́n àwọn òpópónà mí ń bẹ o tó jẹ́ pé wọ́n ti di ẹgẹrẹ mi ti oníṣẹ́ ìwárè ìjọba ó ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ọ̀nà tó kù tọ́wọ́ tí kan ààrẹ ó ṣiṣẹ́ lórí ìjọba àpapọ̀ wọn mú ọwọ́ àtúnṣe débẹ̀ ó ní ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ó ṣeun kó tún lè ṣe míì sí ó ní torí pé ààrẹ ṣe bẹbẹ wọn ti ṣíkà àdéhùn o pẹ̀lú ìlànà 95 nínú ìdá 100 pátá porongodo àwọn ìlérí ìpolongo ìbò ààrẹ bọ́lá ahmed tinubu kí wọ́n tó wọlé sípò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn the nation.
1: olùtànmọ́ ipò ààrẹ tí ó sì máa díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yun Atiku Abubakar náà ló ti kéde ẹ̀yà ń ya sóde o ó ní ǹjẹ́ mọ̀ wípé ààrẹ Donald Trump ti ilẹ̀ America náà ni ó wà lẹ́yìn òun lórí àwọn àgbékalẹ̀ ètò kan ìpíyàmọ́ ètò ele ti ohun ti ni lokan lati fi da owo sisan owo epo bentiro sisan owo epo robi pada owo iranwo epo oni je mo pe are Trump o lowo si o fowo si tan patapata fun ohun atiku na lo ti se ni ileri pe e o gbo owo iranwo ori epo ta nsoro re yi bo n ba fi le di are lorilede Nigeria lodun 2027 oni ohun se ileri pe ohun o da pada tori pa nilo re oni o soro ohun na o ah o si so di mimo ni bi ati ode kan to bode nipase agbenuso re Frank Shaibu ele ti won pe akori re ni article boast of stakeholders Trump supports on fuel subsidy yun ni pe article n fowo soya lori atileyin ti awon ekan pataki ti won duro ti ohun gbagbagba ati atileyin are Donald Trump ti la America lori bi ohun ti so wipe bo ohun ba di are pada se ohun yo ma gba owo iranwo epo bentiro ohun o da pada owo iranwo epo lapapo no won da pada o ani lara oro na ti o so bode oni idire o ti o fi je pe oro to ni se pelu owo iranwo lori epo ta soro re yi ko si meje ti o ma da pada ju lo nipase ti isakoso tun ni wipe yo ma da owo pada si apo awon eniyan apo araalu ki owo le wa ko le sun nibo ko wa lapo omode ka gba agba na si ma rowo na oni a ma se atileyin fun awon ti a ba npese awon ti a ba nfo gege bi ebu gege bi epo robi nle yi a wa se alekun lori ohun ti a ba npese won yi a si ma mojuto gbogbo bi a se nta iye to n bade iye to ye ko ma je ati be be lo a wa ri daju pe won yi o yo je ki o ma di irorun fun gbogbo omo orilede Nigeria nigba ti won ba fe ra epo pelu irorun na lo ma ma bade koni je olorun gogo tori pe awo ma mojuto bawo ni won se nta lawon ile epo gbogbo ti e se pe kan ma 31.3 ikan ni 1310 tohun ikan ni to 1295 ati be be lo oni tohun ti be lori oro tohun so yi oni nje mo pe nse la re Tinubu lo tun ju ogulu tu oro si ohun lori nti ohun gba ni imoran ati ero bi pe ki idekun ati iderun ko wa fun gbogbo omo orilede Nigeria eyi ti o nsin fe ki ijoba re ko ni agboye re daada bayi ni awon to ye ke se ti a yo fi di rorun fun awon araalu sugbon won o se be eleyi to won ni won se oni nitori na o jare ki lo wa de ti pipese owo iranwo epo to fi wa di nte ri gege bi nkan to buru e se te fi ro pe yi yo je nkan ifaseyin fun eto oraje orilede Nigeria nigba to se wipe awon araalu gangan ni won fe jere ti won si fe janfani e se fe karaalu o janfani re ni se fe jo ro won lorun ni yen ni ti Daily Post to gbe jade ni oro toni o

0: Books?
1: Check.
0: Uniform?
1: Check.
0: School bag?
1: Check.
0: And Bournvita?
1: Double check.
0: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
3: Ma fọwọ́ lẹ́rọ̀gbà fẹ́sù láti fògùn ayé rẹ̀ tàfàlà. Kírí àjò ogójì ọdún mọ́ bá wà dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wà ó fàdúrà kan kò kó sí lọ́gẹ́.
4: Bàjẹ́ bàjẹ́ lójú rẹ̀.
3: Wà yẹn pín ẹ̀rín tó ń tayọ aláì ní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Mọ́ndé bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagankun GRA Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn ènìyàn tí fọ́gbọ́n àdúrà béèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá képo olúwa bíi tàtijọ́ ká lè ba lẹ́rí aláìlẹ́gbẹ́. Má gbàgbé pé aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagankun GRA Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúpo. Ìgbàgbọ́ ọ̀rá ni ó di múṣinṣin dání o. Jésù dúró dé o.
5: Hey, who they greet?
6: Now everybody wey carry tom-tom.
5: Whether na traffic, long queue, or busy day.
6: No lele.
5: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

alábàápín nínú ìsọdọ̀tun àtòkèwá ní the light of power evangelical ministries international. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ kìrìsìtẹ́nì láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Bẹ́ẹ̀ni Akinyin o, pé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó sẹ́ǹgẹ̀rẹ̀ sínú ààfin funfun Báláwú. Àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà ni àti Nkinyin. Ẹ̀yin olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé, àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Iná ò ní sanwó yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Adébọ́jẹ́ Yusuf, àdúpẹ́ lọ́wọ́ yín o. Tony Ambolu, àdúpẹ́ Adex Ajayi, àdúpẹ́ púpọ̀ púpọ̀ jù. Àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa, Ọlárẹ̀wájú Jẹ̀lílát Ọlájùmọ̀kẹ́, àdúpẹ́ lọ́wọ́ yín. Johnson Ìdùnnọ́bù Ògúnṣèyí tán, àdúpẹ́ Beatrice Mbá, àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Orí yín ṣe bẹ́ẹ̀, ọ wà ńbẹ̀. Mẹ́wàá mẹ́wàá ẹ má gbàgbé ẹnì kọ̀ọ̀kan ni. Wàyí ó dẹ̀ jẹ́ ká gbéra tọ́ka wa lọ sí orílẹ̀-èdè ti Sierra Leone. Wọ́n ní ààrẹ nígbà kan rí fún orílẹ̀-èdè ọ̀hún, èèyàn Ernest Bai Koroma, òun náà ló ti padà sí orílẹ̀-èdè àbínibí rẹ̀ o. Lẹ́yìn tó dúró fún ó lé ṣépẹ́ṣépẹ́ ní ọdún méjì ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú gbólóhùn ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè láwùjọ wa ní orílẹ̀-èdè yìí, Ambassador Bianca Odumegu Ojukwu, nígbà tó gbé àtẹ̀jáde ọ̀hún bọ̀ta bọ̀m̀bọ̀, lẹ́ni tó sì ń ṣàlàyé wípé ẹ̀gbọ́ òun náà kọ̀wọ́rìn pẹ̀lú ààrẹ nígbà kan rí Koroma lọ sí ilé abínibí rẹ̀ tà mọ̀ sí Freetown. Ó ní bọ́ ṣe ń lọ gẹ́lẹ́ ààrẹ nígbà kan rí ní orílẹ̀-èdè Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá náà gbéra tán, àwọn náà darapọ̀ mọ́ wọn. Ó ní a jọ padà ní sí ìlú ti Freetown. Nígbà tí ó tẹ̀síwájú pẹ̀lú àtẹ̀jáde rẹ̀, ẹni tó ń múgbálẹ́gbẹ́ fẹ́tọ́ ìròyìn gbogbo, ẹ̀yin ọ̀mọ̀wé Magnus Eze, òun náà ló gbé ọ̀rọ̀ ọ̀hún bọ́ta o láti ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìkéde lákàtà ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè Nàìjíríà. Oníṣẹ́ rè àjọṣepọ̀ yìí ó mọyán lórí. Bẹ́ẹ̀ ni ó ní bí a bá ní ká padà sí inú ìtàn, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọdún 2024, ìyẹn ọdún 2024. Oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ń ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ ajé wọn dọ́gba nílẹ̀ ti Áfíríkà tí a mọ̀ sí àjọ ECOWAS. Ó ní ọforíkorí ńgbà náà, bẹ́ẹ̀ ni wọ́n fi ẹnu kò wípé kálàáfíà kó lè ba àjọba o àti ìlànà ìgbélárugẹ ìfẹsẹ̀múlẹ̀ ìṣèjọba àwarawa àti àgbọ́yé yékéyéké nípa ti òṣèlú ní orílẹ̀-èdè Sierra Leone àti àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Nàìjíríà. Ó ní ẹjẹ́ mọ̀ yìí pé ìrìn àjò ọ̀hún ó gbé ààrẹ ńgbà kan rí, ó jù wọ́n sí orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ó sì lo ọdún méjì ó lé díẹ̀. Nígbà tí ó parí àtòtọ́nù mínísítà nù, oníṣẹ́ rè ìrìn àjò tá à ń sọ nípa rẹ̀ yìí ń ìgbọ́ra ẹni yé wá rẹ́sẹ̀ wálẹ̀ láàrin ààrẹ tẹ́lẹ̀ àti ààrẹ Julius Madabio. Oníṣẹ́ mọ̀ pé ààrẹ ti ń bẹ̀ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ààrẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Ó ní ọjọ́ ní ìgbọ́ra ẹni yé léyìí tó sì jẹ́ wípé ọ̀dà èmi ọ̀ lọ sórílẹ̀-èdè Nàìjíríà ń lọ fún àwọn àtòtò mọ́yán lórí. Ó ní ọgbẹ́ra èèyàn ààrẹ Koroma wá sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ní báyìí ńkọ́ wọ́n ti padà sí ilẹ̀ àbínibí wọn. Ìwé ìròyìn The Post ló jẹ́ ká rí gbọ́.
7: Ẹ̀yin
6: náà lè mú àwọn Daily Post ló ṣe. Ẹ̀yin náà lè nawọ́ gan kí ẹ wò sọ wọ iwájú The Nation náà kọ́ nípa rẹ̀, ẹ tún lè nawọ́ gan kẹ̀ka lágbọ̀n ọbẹ̀ yẹn.
7: Ó dá ọlọ́dọ̀ tèmi ń bí Punch ló gbé ìròyìn jáde tó ń kà sóde wípé olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC yun Peter Obi tó ń ti olùdíje dupò aṣojú ẹkùn ìlà oòrùn Kogi nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà Peter Ame lọ́ni wọ́n ti ké sí

0: lẹ́yìn tí ó ti jẹ́ pé òun náà ni ẹgbẹ́ òṣèlú NDC fà kalẹ̀ láti máa díje dupò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà níbi tí ó ti máa ṣojú ẹkùn ti ìlà oòrùn ti Kogi ńbẹ Kogi East. Òbí ẹ̀wẹ̀ lẹ́ni tí ó jẹ́ pé ọgọ́rọ̀ ẹgbẹ̀fúlẹ̀ ẹgbẹ̀lẹ́gbèrò tọ́jà alátìlẹyìn wọn gbogbo nínú ẹgbẹ́ náà ti ń bẹ ní ògugù tí wọ́n kí káàbọ̀ ṣe dáadáa ló dé tẹ̀rín tọ̀yàyà. Wọ́n ní Peter Obi ọ̀hún ló wá ń rọ àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC o pé kí wọ́n gbìyànjú àti jáwọ́ àbí yẹra fún gbogbo ọgbọ́n kọ́gbọ́n àbí ète kété kan èyí tí ó lè fẹ́ dàbí èdì tí di ni tí ó lè fẹ́ mú wọn máa ṣe tí ó máa pé ẹgbẹ́ òṣèlú kan tí ò ní pé ẹgbẹ́ òṣèlú míì. Ẹ má ṣe gbàgbé pé alàgà ta lẹ̀yìn ṣe àti wípé gbogbo àwọn olùdìbò orílẹ̀-èdè Nàìjíríà náà lẹ gbọ́dọ̀ bu ọlá àti ọ̀wọ̀ fún wọn. Ẹ gbọ́dọ̀ ṣe àpọ́nlé wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí àti olùdìbò tí wọ́n jẹ́ ibi wọ́n bá tẹ̀ka dìbò sí. Ẹ má ṣe wọ́gi lé nígbà tí ò bá lẹ̀tọ́ bẹ́ẹ̀. Nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ Peter Obi wọn ni náà ni ń fi ìkọminú rẹ̀ hàn lórí bí nǹkan ṣe ń lọ tí ó sì ń dagun lórí nípa ètò orílẹ̀-èdè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti àwùjọ wa gan lápapọ̀. Ó sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ níyẹn ó nílò ìṣàkóso àti ìtukọ̀ ìdarí eléyìí tó ní àfojúsùn tààrà láti gbé orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú páàhé hílàhílo àìbalẹ̀ ọkàn gúlegúle àti ìfúngunmọ́ yìí tá a wà lásìkò yìí kó gbé akú ńbẹ̀ kó sì sọ wá síbi ìdẹ̀ra àti ìdẹ̀rùn àti ìdẹ̀kùn. Nígbà tó ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ó ní iṣẹ́ rí èmi ò bọkàn jẹ́ wà bí pé bóyá mò ń kọminú lórí n tí àbájáde ètò ìdìbò gbogbogbò ọdún 2027 máa bí o bí kò ṣe pé n tí ń kọmi lóminú òun náà ni àwọn èèyàn àti ìbò gan ni yóò ṣe jẹ́ pé wọ́n ó dáàbò bo ìbò wọn lọ́jọ́ ìdìbò gangan. Ó ní ìtẹ̀kadìbò àwọn aráàlú ó gbọ́dọ̀ wà ní kíkà ó gbọ́dọ̀ jẹ́ kíkà a ò gbọ́dọ̀ yan kan nípọ̀ sí nítorí pé a fẹ́ pọ̀n kan lé. Ó ní ìyàn ebi ń bẹ láàrin ìlú bẹ́ẹ̀ sì ni ìyá ń bẹ pẹ̀lú lórílẹ̀. Ó ní ìdílé ohun tí òun ṣe wá ọkọ òun wá wo bí nǹkan ṣe ń lọ sí pé bó o sì ni bóun bá lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ fún àwọn aráàlú ká dín ìyà yìí kù kí kálukú tẹrú tọmọ kó lè máa ṣe ní gbẹdẹmukẹ. Ó ní ìpè mí sí àwọn aráàlú náà ni wípé ẹ gbọ́dọ̀ rí wípé àtọ̀ ìbò gbogbogbò tá a fẹ́ dì yìí o ẹyin náà ẹ ṣojúṣe yín bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ àjọ INEC fúnra wọn. Ó ní àsìkò náà ti ń súnmọ́ bọ̀ báyìí àwọn ìbò wa gbogbo náà ló sì gbọ́dọ̀ ní ìtumọ̀ tí ó gbọ́dọ̀ jẹ́ kíkà. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ yàn sípò ẹni tí wọ́n fẹ́ tó wù wọ́n lọ́kàn wọn kì í ṣe ẹni tá a fipá jẹ wọ́n láti máa tẹ̀ka dìbò fún àbí máa gbélé wọn lórí. Peter Obi wá rọ gbogbo olùdìbò ó ní ẹ̀yin náà gbìyànjú ẹ wojú lẹ́wẹ́nulẹ̀ wẹnu ọkọ̀ ẹ wà rí ọ̀nà kánkànfo. Ó ní ẹ rí dájú wípé àwọn tí ó máa jẹ adarí yín wọn ó máa jẹ àwọn tẹ́ máa tẹ̀ka dìbò fún nítorí pé ẹ mọ̀ wípé wọ́n kájú ẹ̀ wọ́n lè ṣe é wọ́n sì tún ní ìwà rẹ tọmọlúàbí bẹ́ẹ̀ sì ni ìdàgbàsókè orílẹ̀-èdè àti ìlú náà ni tó jẹ wọ́n lógún tó jẹ́ pàtàkì wọn. Punch ló gbé àmọ́ ẹ wá gbọ́ ìròyìn yìí ti fún tẹ̀dọ̀ ló gbé.
1: A fẹ́ gbọ́.
0: Olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tá a mọ̀ sí ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà olóyè Adégbòyega Taofeek Adégòkè FCA. Wọ́n ní òun náà ni wọ́n mọ̀ ti tẹ́wọ́ gba àwọn kan tuntun wọlé o àwọn tuntun wo là ń sọ̀rọ̀ wọn yìí tí àròbà látinú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tá a mọ̀ sí APM pé ẹ káàbọ̀ ó kí wọn káàbọ̀ níjọba ìbílẹ̀ Ògo-olúwa àti ìjọba ìbílẹ̀ ti Sùrùlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ó kí wọn káàbọ̀ wípé wọ́n rí kọ́ṣọ́ wọ́n ń dọmọ ẹgbẹ́ òṣèlú ADC. Adégòkè wọn ni náà ni ó ń gba àlejò àwọn ọmọ ẹgbẹ́ tuntun ọ̀hún bọ́sínú ẹgbẹ́ òṣèlú ADC lásìkò èyí tí ó ṣe àbẹ̀wò ẹṣeun adúpẹ́ lọ sí agbègbè Ògbómọ̀ṣọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa. Wọ́n ní gbogbo àwọn olùrékọ́ṣọ́ tí wọ́n ti di àtúnbí sínú ẹgbẹ́ òṣèlú ti ADC ọ̀hún wọ́n ni wọ́n jáde tán lógúnlógún bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bàbí lọ́gbọ̀n lọ́gbọ̀n tí kálukú wọn sì ń ṣe ìlérí wípé ẹ ò gbọ́ ti ẹgbẹ́ òṣèlú ADC bó bá kùràwọ̀ kan lójú sánmọ̀ òun náà làwọn ó máa ṣe o tòun ti ìlérí àti ìdẹ́jẹ́ wípé gbogbo ọ̀nà láti rí pé àṣeyọrí ẹgbẹ́ náà láti mú ẹni tí wọ́n ń fẹ́ goróyè náà làwọn gbìyànjú láti dúró tì àṣeyọrí yẹn gan ló jẹ àwọn lógún nígbà tí ń sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn àtúnbí sínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún apostoli taiwo ọlálẹ́rù àti alhaji bashiru ganiyu wọ́n sọ̀rọ̀ wípé àwọn ti wá rí àrídájú àti àrímọ̀ dájú àríwòye wípé jẹ́mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APM tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́mọ̀ pé ẹ̀ka ẹgbẹ́ òṣèlú tó ń ṣàkóso lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí báyìí ni ẹ̀ka ẹgbẹ́ òṣèlú tó ń ṣàkóso lọ́wọ́ báyìí báyìí ni tó sì jẹ́ pé wọ́n kún fún ẹ̀tàn bẹ́ẹ̀ ni wọ́n tún kún fún ìrọ̀ pípa nípínlẹ̀ ọ̀yọ́ ó ní ẹ ò gbọ́ àwọn ṣetán o láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé àwọn mọ̀ pé ibẹ̀ lọ́lọ́run wà lásìkò yìí nígbà tó náà ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ọ̀kan pàtàkì lára àwọn ẹni tó jẹ́ adarí àwọn tí wọ́n jọ jẹ́ àtúnbí wọnú ẹgbẹ́ òṣèlú ADC alhaji bashiru ganiyu sọ̀rọ̀ ó ní inú àwọn dùn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC o tòun ti ọ̀rọ̀ tó ń sọ wípé àwọn ní ìgbàgbọ́ àti ìrètí wípé ẹgbẹ́ náà ni yóò mú èrè ǹjẹ́ ìṣèjọba àwa ara wa bá gbogbo tó lórí tẹlẹ̀mù nínú ìfèsì padà sí ọ̀rọ̀ torí pé ìsọ̀rọ̀ ìfèsì ìsọ̀rọ̀ ìgbèsì ìsúnkúsí nìgbètè gangan olóyè adégòkè ó wá ń mú dá wọn lójú pé ẹgbọ́ orí òjòrí náà láàfin kínní ọ̀hún ṣe ire àríwá ire gúúsù ire ìlà oòrùn àti ire ìwọ̀ oòrùn ilẹ̀ yìí àjọ jẹ gbogbo àwọn pátápátá ni ó sì máa jẹ nítorí tí ìjọba àwa ara wa wà fúnre wọn ni ó wá rọ̀ wọ́n ẹ̀wẹ̀ wípé ẹjọ́ o ẹ túbọ̀ jẹ́ kájọ fi ọwọ́ sọ pọ̀ ká jára mọ́ṣẹ́ ká lè rí i pé ìlọsíwájú ń bá ẹgbẹ́ ọ̀hún olóyè adégòkè fúnra rẹ̀ wá ṣe ní ìlérí wípé ẹ ò gbọ́ ẹ̀yin ọmọ àti ará òkè ogun pátápátá ẹ mọ́ ọ gbọ́ mi bí mo ti ń yẹ ka ọ̀rọ̀ ó ní àgbékalẹ̀ ilé ìwòsàn alákànṣe kan eléyìí tí ó máa mójútó ìgbáyégbádùn àti ìlera àwọn èèyàn ní ẹkùn tí òkè ogun náà ni ó wà ní gbígbé kalẹ̀ tó ń tà lékún rẹ̀ wípé ìgbékalẹ̀ ilé ìwòsàn ọ̀hún bákan náà ni ó máa wá pẹ̀lú àwọn nǹkan lóríṣiríṣi tí ó máa jẹ́ nǹkan máyédẹrùn tí wọ́n máa lò tí ó sì máa jẹ́ abágbàmọ́ àti tìgbàlódé bákan náà ló sọ̀rọ̀ ó ní iṣẹ́ wá rí ilé ẹ̀kọ́ fásitì ti ládòkè akíntola tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn eléyìí tí ẹ̀ka rẹ̀ ń bẹ ní ìsẹ́yìn ní òkè ogun new lautech college of agricultural sciences and renewable natural resources ó ní tí ń bẹ ní ìsẹ́yìn ó ní yóò gba àmójútó tó péye bí òun bá fi lè gba agbára tí òun di gómìnà ní ọdún 2027 yùn ní ọdún tó ń bọ̀ bí wọ́n bá yẹ díje wọ́n bá yẹ wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ tọ̀yọ́ ó ní àtúnṣe àti ìsọdọ̀tun àti àgbéǹde alágbèéga àrágbáyamúyamù náà ni yóò ti bẹ̀ wá ẹ lọ fọkànbalẹ̀ tí fún tẹdọrin lẹgbọ́ wẹ́rẹ́ yẹn o adégòkè olóyè adégbòyega taofik adégòkè fca tẹgbẹ́ òṣèlú adc ló ti kí wọn káàbọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apm tẹ́lẹ̀ tí wọ́n ti di àtúnbí báyìí o padà sínú ẹgbẹ́ òṣèlú adc pé káàbọ̀ tó ń ti ìlérí lọ́lọ́kan ọ̀jọ̀kan fún wọn.

0: òkè tí ń tí ló wà láwùjọ ìròyìn rí ìdárayá lè yìí adéròǹkè adéṣọlá olórí sport máa ń gbòòrò adébẹ anytime anyday on Splash FM 105.5 Ibadan àwòdì tó rí bàrà lọ rí yẹn ni lékèlékè tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lákòótó ẹ ò ní ìwò tán.
1: O da eyin temi Adéròǹkè Adéṣọlá olórí sport Ibadan Kama Vinga Mututide láti máa ja yin si láti máa gbe yin débẹ̀ tí mi dẹ̀ ní ja yin lẹ̀ o ti ṣọ́jọ́ ẹ̀ ní kankujẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wá ní bọ́ sí òkùnkùn ààyè òkè ẹsìn galo ẹ má fọ ẹja mura wa.
0: Dédédé mo tún gbé dùn. Ìbàdàn Kama Vinga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n.

0: tún fìyà jẹ̀yàwó wọn o. Ọlọ́run ló lẹ̀mí èrò. Tẹ́ ẹ bá ń gbọ́ Arsenal lọ́kọ̀ Chelsea, ìyẹn lọ́wọ́ yìí. JP Morgan níṣẹ́ náà náà gàmú ṣòro. JP Morgan ẹ o, wọ́n dẹrun orí ìso. Arsenal wọ́n pu JP Morgan ẹ, wọ́n bù wọ́n so. Ẹ bèrè lọ́wọ́ Alonso, Ọlọ́run ló lẹ̀mí èrò, ìyẹn ló pin ọ̀sẹ̀ yìí. Ókè. World champion ẹ o, wọ́n dìyàwó Polybag lẹ́mírèètì. Lẹ́ẹ̀kan sí mo ní JP Morgan, wọ́n náà gàmú ṣòro. JP Morgan wọ́n parẹ́ bíi iṣó ni. Ẹ bèrè lọ́wọ́ Alonso ẹ wo, tán bá sọ fún ẹ pé London is red, ẹ má lọ wo ta o, má wo ta wo, torórí ò gbàdé. Tó dorí adé, wọ́n fi Chelsea pátá àyà o. Adégbénró FC wọ́n wá sọ Chelsea dákín dìdìrìn. Ọlọ́run ló lẹ̀mí èrò. Arsenal lọkọ Chelsea lọ́wọ́ yìí. Àwọn náà ń gbọ́n sí fún wọn o, ìyẹn lábẹ́ bíríìjì. Àwọn ọmọ ìyá aláró wọ́n fẹyọ̀ kan bèrè méjì. Ọmọ náà là rán síná o. Havert káì náà àá, wọ́n kà wọ́n léyìn ọ̀kan náà. Odegaard òun ló di àmì mẹ́ta yẹn lóde pa o. Ìyẹn fáwọn oníbo òjé lẹ́mírèètì. Ẹ wo, wọ́n togi ìyà sádò gan JP Morgan ni. Wọ́n rí yà, wọ́n japa, wọ́n ra tààkì, wọ́n sá lọ. Atẹ́ta ó bọ̀ Alonso ni. Alonso dẹrun orí ìso torí ó pe ṣonṣo, ó rí ṣonṣo, ó gbórùn yà, ó ya. Ẹ wo, kì í ṣe Chelsea nìkan náà gbẹ̀mí mi lópin ọ̀sẹ̀ yìí o. Àwọn ọmọ special wọn gan ò fi special torí Real Betis ó nà wọ́n bẹ́lẹ́bẹ́lẹ́ ni. Kàlá kan tó kan bí omi ògì gógógó ló bọ́ sára àwọn ọmọ Galatico, wọn lè gara. Real Betis ó wá ń dàgbà láàmú, tó rágbà Madrid wọ́n ń ṣe láńgbáláńgbá ni. Los Blancos wọ́n sọnù bí òkú rọ́bà lópin ọ̀sẹ̀ yìí o. Ẹ wo, ẹni tán pè gan ẹ kó gba penalty, níṣe ló gba lọ tróyìn o. Ojú wọn bó, Ọlọ́run ló lẹ̀mí èrò. Ìyádùn joyè ní lópin ọ̀sẹ̀ yìí fún Real Madrid àti Chelsea. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ ìkànnì Splash 105.5 FM, ilé fún Bálágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn, ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ó pè méjì lórí ètò ìjà àwọn ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní Desmond Tudy Jí àgbàwo tán tán tán àgbàwo tó ń fa sẹ́mu ni. Àgbàwo fẹ́ mọ̀ fóun lẹ̀ ẹ o. Ìgbà àwọn ará Gúdísì Park dígúdígúdí ìyà sí hàn lẹ́nu. Merseyside fẹ́ mẹ́sì wọn ọ̀pọ̀tàn díẹ̀ ló kù lópin ọ̀sẹ̀ yìí. Ebe ẹni tí Kárìkì bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá gbà sí ọkàn yìí máa balẹ̀. Kírẹ́rẹ́tì máìdì yóò wà Touch Ground. Tó bá fẹ́ mọ̀ kanra mẹ́rin. Anyways, Sunday Olawo olóòtú ètò ìjà wọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamavinga ti ń gangan. Ẹ̀yin tèmi òní lọ́jọ́ Ajé àràjẹ jẹun àlàjé lọ́wọ́ àníní lọ́rùn. Arísìkì owó, arísìkì ọ̀la, arísìkì tí ń dẹ́rù bòṣì. Kọ́lọ́run ọba mi òkè dàlẹ́ gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ti wá ṣọ́jọ́ ẹ̀ní kọkúnjẹ gígúngi àárẹ̀. Ẹ̀ẹ́ni máa yan fónà, ó yá lóní kánmọ́kánmọ́, lóní wéréwéré, lóní kí a mọ́ sá, lóní wàrà ń sọ́sà. Ókè. Tó di pé màá wọnú ìròyìn lọ́jẹ́ tàtàgbọ́n káàṣì ẹ̀ kí n ti kó láàárọ̀ tòní. Àkàkísápá kó fi ẹ́ catch cruise kí ni mo ní kó máa ṣe. Mo ní ọmọ káàṣì ẹ̀ ni tó lè ṣe nìyẹn. Ó ti fìdí ìgò tilẹ̀ lópin ọ̀sẹ̀ yìí. Àpò ẹ ti ṣòroró lópin ọ̀sẹ̀ yìí, mọ̀jì ó gbẹ ẹ o. Ó sì lè máa dán kó dùn fún ọ. *347*1004*#. Òun náà ló fi ta láti jẹ o. Ṣé ẹ mọ̀ wípé ní ọjọ́ Friday àárí cashport àárí ṣe gbogbo ẹ̀ ní ìṣe láàárọ̀ tòní. Màá buwó tàrẹ kẹrẹkẹ ni. Ìyẹn fẹ̀yìn tèmi onílọ́jọ́ Ajé kájé kọ́kọ́ ṣẹ wọlé ẹ ná, kó ṣẹ wọlé ẹ bí ibi ìṣẹ́ṣẹ́ fún, kówó wọlé ẹ báyìí bájé ṣe ń wọlé olókun ni. Ìyẹn láàárọ̀ ti tòní, kó dẹ̀ ṣe wà sí nìyẹn o. Ẹ o, ẹ ń tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 mọ́kànlú káàṣe òní túlé kàn dààmú o. O ní náà gàmú ṣòro, wọ́n ló lórí lóní osom training ẹni. Ọdún 18 sókè, òun náà ló lè ta káàṣe. ₦500 péré ni wàá dẹ̀ fi ta. Má wàá gbàgbé wípé bóṣù bàbà àbáyé bó ti ṣe bẹ̀rẹ̀, ó bà téńtélé lé ọ ni o, kó bówó ń lé ẹ ni o. Àgbọn káàṣì ẹ̀ òun ló ti lè ṣe kí ni, ló ti lè lé kó o bá a. *347*1004*#. Bó ṣojú òpó yẹn kò ta láti jẹ, màá buwó ta. Kódà kó tó di pé mo lójú ọjà láàárọ̀ yìí, ní ti bẹ̀rẹ̀ sí ní buwó ta fẹ́yìn tí kẹ̀rọ kéyìn wá bí wá sí é lónìí sẹ́. Ní tó jọ mówó yẹn, òun ni mo fẹ́ mọ̀ bá yín sọ. tàbí www.cashier.ng àwọn ojú òpó méjèèjì tó ti lè ta láàárọ̀ tù nínú bọ́ọ̀bẹ̀ tako jẹ kí n gbé ọ débẹ̀ òkè nínú ìròyìn láàárọ̀ tù ní ẹjọ́ lọ sórí ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ torí wípé ìdíje líìgì eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ orílẹ̀-èdè nàìjíríà nigerian premier basketball league tí wọ́n ti gbá ìpele ẹlẹ́ni mẹ́jọ ìyẹn playoff final eight playoff eléyìí tó wáyé nílùú port harcourt nípínlẹ̀ rivers lópin ọ̀sẹ̀ yìí ikọ̀ rivers hoopers markton flyers gboko city chiefs àti aso skyhawks àwọn ṣẹ̀ṣẹ̀ dé ń tiwọn ni wọ́n sì méde jẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ti yọyọ sí ìpele ẹlẹ́ni mẹ́rin o lẹ́yìn ìgbà tí final eight tó láǹfààní láti parí ìyẹn ní àná àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn máa mọ̀ọ́dí jadu ayé láṣekágbá àti takamọ ẹni tí ó lọ kópa tí ó dẹ̀ ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ nílẹ̀ adúláwọ̀ ìyẹn basketball african league baal ikọ̀ bó tiẹ̀ jẹ́ wípé aso skyhawks wọ́n fìdí rivers hoopers jọlẹ̀ 67.74 points ni ìyẹn kò ní wípé kámọ̀ yọyọ sí ìpele tó kàn torí náà àwọn agbábága wọn ilé tí wọ́n gbàgbẹ́yìn wọ́n láǹfààní láti ṣe dáadáa markton flyers eléyìí tí líìgì eré ìdárayá aláfọwọ́jù sájọ orílẹ̀-èdè nàìjíríà tó wà lọ́wọ́ wọn àwọn àti gboko city chiefs àwọn náà láǹfààní láti ṣe dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n kó ìyà ìyẹn fún ojúgbà wọn ẹ jẹ́ wọ́n gba bẹ̀lẹ̀ yẹn lọ sí eré ìdárayá ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ àwọn obìnrin eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn nílùú berlin lórílẹ̀-èdè germany ẹ wò ó lágbá pọ̀ ọlọ́run ló lẹ́mí mi lópin ọ̀sẹ̀ dí tigress pa mí tán dí tigress mú mi ọwọ́ tán láàrin 24 hours pàdé ìjà ní world cup ìyẹn báyẹn ẹjọ́ ẹ mọ̀ bù mí o pé mo máa ń gbé wọn lórí ẹjọ́ ẹjẹ́ ń gbé wọn lórí tí màá gbá àwọn gẹ́ẹ̀sì mi sódà ló fẹ́ bá mi gbé wọn sórí dí tigress ò lè búra múramú o ìlúkulù yẹn ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ láti fi gbàgbàgà àkọ́kọ́ mi ti south korea wọ́n ti kó nàìjíríà ń papá mọ́ sí ẹ rí ọmọ tí wọ́n ń pè ní park kìnìkan yẹn ó L.A. Sparks ló ti ń play ní WNBA ó fẹ́ gbẹ̀mí di tigress ní ọjọ́ tá à ń wí yìí àti wípé àwọn ọmọ wa yẹn wọ̀n fi gbogbo ara ga wọn ga ṣé orí wọn tó o bá ga kìí ṣe bí mọ́dẹ̀ẹ̀ nìkan láti ní ìdí ẹ̀ kó o mọ̀ ìmí inú yín kò tiẹ̀ mọ̀ rírì wọ́n gba basketball ó ga àìsí ẹ̀ wúlò fún nàìjíríà wọ́n gba basketball ìfẹ́ yìí ìfẹ́ mọ́ lọ volleyball mọ́ lọ tẹ́nísì mọ́ lọ mọ́ ṣe mọ́dẹ̀ẹ̀ pé orin òun ka sọ́ọ́ ìmí inú yóò tiẹ̀ lè dọ́gọ́ọ̀gì kan mọ́ ọ bọ̀ ìyẹn ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mọ́ ọ bọ̀ ní bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ torí pé kí ni nàìjíríà a ní ìdí àwọn tó ga o àwọn aguntaṣọ́ lò gidi eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lọ́rọ̀ kan ìgbàgbọ́gà méjì àkọ́kọ́ ìtàngbá lọ́jọ́ friday àtọ́jọ́ saturday hungary ẹ wo tí wọ́n rò pé dí tigress ṣe bí ó pamọ́ pé wọ́n fist lórí hungary ẹ wo àwọn yẹn nílùkulù náà nàìjíríà ó lágbá pọ̀ ìfigagbọ́gà tó wá gbẹ̀yìn lónìí ká play for pride nítorí orílẹ̀-èdè france òun náà ni nàìjíríà ó kojú ẹ̀yin ní sọ́ṣùọ̀ ókè ìmọ̀ àmọ́ olùkọ́ni rẹ̀ náà wàkàmà ó ti jẹ́ kó di mímọ̀ wípé fífìdírẹ̀mí sọ orílẹ̀-èdè hungary orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà fìdírẹ̀mí yẹn sí ọwọ́ wọn ó nítorí wípé wọ́n máa ń bẹ̀rẹ̀ ìfigagbága wọn ẹ̀yà first quarter second quarter nàìjíríà ò ní tí ìjì gbà tán bá jí sí báyìí àjọ ti kún báskẹ́ẹ̀tì ti lọ fà án ti bò ó ti lọ fà fún orílẹ̀-èdè nàìjíríà ó ní ní tó fà á orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ṣe dáadáa nìyẹn lọ́rọ̀ kan olùkọ́ ni rena wakama àtàwọn ọmọ rẹ wọn ní láǹfààní láti dáadáa bọ́n ṣe ṣe lọ́dún 2018 torí pé kọ́dí tigress wọ́n fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ tí ó wọ ìpele ẹlẹ́ni mẹ́jọ yọ ìpele kẹta sí àṣekágbá quarter final nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lóde àgbáyé àmọ́dún ìtàn eléyìí tí wọn kọ ní tẹnẹrífẹ lórílẹèdè spain kò ní ríra rẹ kọ o ìyẹn ní berlin lórílẹèdè germany ṣùgbọn aago kan àbọ̀ lọ́sàn-án òní ìfigagbága di tigress eléyìí tó gbẹ̀yìn nínú ìdíje eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lórí àgbáyé haruna kadri ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ló ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́jù bọ́ọ̀lù àfikì gba lórí tábìlì ìyẹn emirs ní orílẹ̀-èdè france ìyẹn emirs sport tennis the table àwọn náà ló darapọ̀ mọ́ nínú líìgì bọ́ọ̀lù aláfikì gba lórí tábìlì nílẹ̀ faransé lẹ́yìn ìgbà tó ti wá fún ara nísìnyí lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú èkó ó ti kéde pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ emirs tẹ́lẹ̀ òun ó tún láǹfààní láti túbọ̀ mọ̀ ṣe dáadáa o ìyẹn fún wọn ókè olúwa tóbi lọ́ba amúsàn wọ́n tún san mọ́lẹ̀ lóde àgbà ẹ̀ sọ fún wọn pé diamond league ní brussels yóò láǹfààní láti wáyé àṣekágbé ó wáyé o ìyẹn ní ọjọ́ Saturday ó láǹfààní láti wáyé ṣùgbọ́n tóbi amúsàn tóbi express kò ní podium finish kó sípò kíní sípò kẹta ipò ẹlẹ́ẹ̀kẹrin tí tóbi amúsàn ṣe ẹ wá rí ọmọ máa ṣe arọ́sùn yẹn tó forward record tóbi lẹ́nu yẹn ọmọ yẹn ló jáwé olúborí o ìyẹn nínú eréje ọ̀hún 12.20 seconds ìṣẹ́jú àyá méjìlá ó lé lógún òun náà ló fi gba ìdíje diamond league títọdún tá a wà yìí tó dẹ̀ jẹ́ pé ipò kẹrin tóbi amúsàn ṣe 12.54 seconds òun náà ló fi wà lẹ́yìn Marcia Russell àti Devin Charlton eléyìí ọmọ orílẹ̀-èdè Bahamas ẹ̀ lè tóhun sá 12.33 seconds bákan náà ọmọ orílẹ̀-èdè Jamaica ìyẹn Mega Simmons òun ló ṣe ipò kẹta 12.43 seconds ló láǹfààní láti sá 12.54 seconds olùtòbí sá ṣùgbọ́n Kọ́nyínsọ́lá Ṣìgbàyí ní àṣekágbá ìdíje tàwọn ọkùnrin òun láǹfààní láti ṣe ipò kẹta tó dẹ̀ jẹ́ pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tí ó ṣe bẹ́ẹ̀ lọ́dún 2021-2022 figagbága ó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ yìí àwọn àbí figagbága mẹ́ta ni ò láǹfààní láti wáyé orúkọ àwọn yẹn wọn lọ sínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ báwọn ẹkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn kò fúnra wọn gidi ni wọn fọra wọn létí fọra wọn lẹ́nu nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà hikma àtọmọlárádẹ ti wà ń kalẹ̀ láti mú èsì àwọn figagbága wọn láti mú wá fún wa lóòrọ̀ ọ̀tún ní hikma àtọmọlára kan wà rálé.
1: Akojumarale akojumatọkun akọsẹ tuntun ọsẹ lẹyìn ọjọ.
0: Ìbá mi.
1: Èsì figagbága tó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá lórí orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ Dómà United fi àjẹ Ita Lagos mọ́lé wọn pẹ̀lú àmì ẹ̀yẹ kan sódò. Bákan náà Plateau United fi àjẹ Kwara United pẹ̀lú àmì ẹ̀yẹ kan sódò. Nassau United fi àjẹ Benin Insurance àmì ẹ̀yẹ kan sódò ni. Queen Khalifas àti Barao FC àmì ẹ̀yẹ òdòdó náà jogún àkójọ àwọn. Kano Pillars fi àjẹ Naija Tornadoes àmì ẹ̀yẹ mẹ́ta sí méjì ni. Mo ṣe láǹfààní láti wáyé nìyẹn.
0: Inú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ita Lagos wọ́n ti lọ sọ̀kò payín mọ́ lù ú ṣẹ̀ṣẹ̀dé àti ṣẹ̀ṣẹ̀dé náà jọ kójú ara wọn àmọ́ Dómà United wọ́n jẹ́wọ́ wípé àwọn ìṣẹ̀gbẹ́ wọn ìyẹn fún wọn. Ìfigagbága eléyìí láǹfààní láti mú àsọ̀rọ̀ bá ní Warri Wolves àti Rangers Katsina United àti Rivers United tó fi mọ́ Yimba àti Shooting Stars tìlú Ìbàdàn. Òkè látàpá abẹ yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Edo Queens àwọn náà ni wọ́n gba wá fún B ìyẹn CAF Women Champions Qualifiers wọ́n gbé àṣekágbẹ́ lópin ọ̀sẹ̀ yìí tó dẹ̀ jẹ́ pé Happy Adakọ̀ wọ́n dẹnu kọlẹ̀ o Yimba àti ọwọ́ Edo Queens tẹ̀ wọ́n ìlúkulù náà lù wọ́n ọmọ ayọ̀ méjì náà tẹ̀ kọ́kọ́ da náà kọ́kọ́ ta ìyẹn ẹ̀láàdọ́rùn ìṣẹ́jú àkọ́kọ́ ó tó wáá di pé Goluwo mi gba pẹ̀náàtì náà fi yanjú ẹ̀ mẹ́rin sí ẹyọ kan òun lẹ́dọ̀ Queens náà fi gba adé lórí Ampiadakọ̀ ìyẹn tó lè dé Ghana tọ́tẹ̀ láǹfààní láti fi ìyà jẹ wọ́n tẹ́ pé ikọ̀ Edo Queens ó lọ́ọ́ mọ kópa nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin ìyẹn CAF Women's Champions League bẹ́ẹ̀ gbogbo àmì ẹ̀yẹ tó wà nù díje yìí àwọn ọmọ mi palẹ̀ mọ́ ni Atumeduso Anastasia ó láǹfààní láti jẹ agbábọ́ọ̀lù tó mi àwọn jùlọ góò mẹ́fà ló ní o nínú ìdíje yìí bákan náà ọmọ léńjeléńje ẹni ọdún 16 agbọ́ọ̀wájú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Olúwakẹ̀mí Adégbùyì òun náà ni wọ́n fún ní player of the tournament ìyẹn ní Burkina Faso níbi tí ìdíje wá fún bí ọ̀hún tó ti láǹfààní láti wáyé agbábọ́ọ̀lù yìí nínú kọ FC Robo Queens ó wà ní sáà tó kọjá tó dẹ̀ pé òun ló gba agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jùlọ lórí àgbọ̀jọ̀ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ó tó wà di pé lásìkò kátàkárà ó darapọ̀ mọ́ ikọ̀ Edo Queens ibẹ̀ náà ó tún láǹfààní láti ṣe dáadáa. Àjọ tó ń bọ̀ láfìsìwà lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹni tó ń ṣàkóso wọn lákòókò yìí ìyẹn Adélé akọ̀wé àpapọ̀ fún àjọ NFL ọ̀mọ̀wé Emmanuel Pẹ́mẹ́ òun náà ló ti kí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́kùnjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe dáadáa lópin ọ̀sẹ̀ yìí ló ti kí wọn kú oríire látòrí ẹ̀dọ́kun yìí Rivers United 3SC àti El Canemi Warriors bẹ́ẹ̀ nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ CAF Champions League San Pedro àti Rivers United ọ̀mí ayò kọ̀ọ̀kan náà jọ ta eléyìí tó túmọ̀ Rivers United lọ ká àwọn mọ́lé ó mú àmì kan bọ̀ bẹ́ẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Rangers àwọn àti Sopimac ọ̀mí ayò kọ̀ọ̀kan náà jọ ta o ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà lánàá CAF Confederations Cup ikọ̀ Shooting Stars ìlú Ìbàdàn wọ́n na CX for Send àmì ayò kan sódò ni El Canemi Warriors àwọn náà di ìrùyà ìyẹn lé UDIB wọ́n dìlé hàn lórí ni lópin ọ̀sẹ̀ yìí Bukola Olopade ó wà ní kí ikọ̀ Shooting Stars ìlú Ìbàdàn kan gba 6.5 million naira ó dúpẹ́ wọ́n ṣe dáadáa wọ́n ṣe fi ìyà jẹ́ CX for Send tó lè dé Tunisia lámì ayò kan sódò pápá àṣẹ Emeke Babakola tó wà ìyẹn nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ogun òkè Abdulkadir Adérọ̀gbà bó tiẹ̀ jẹ́ wípé ikọ̀ D Tigress wọn ṣe dáadáa nídìí ìfẹ̀yẹ àgbáyé láti àárọ̀ ìlọ ìròyìn tó ń tẹ̀mí lọ́wọ́ ni wípé $100,000 eleti aro lede Nigeria o se leri e fun awon elere daraya lede Nigeria ko di Tigers ati ko Super Falcons won mo gba lati owo ohun lata aro ilo ose yi ose ayo ose lati ni fun elere daraya lo lede Nigeria lobirin ti won se daada e mo gbe ngba ti won lo sun lede ife ile adulawo yen wafcon awon Super Falcons ibe ni se odiko ni bukola olopade na ti lo present awon certificate won fe fun won iyen fun ile ele ti ijoba to se leri e iyen fun won amọ iroyin ti je odi mo pe ile ise ton resort lo le Nigeria won ti sise lori owo won to pe laaro sori iwo to ba ma won osu alari to ba mu awon mere akinsola ri to ma won Justin Maduguri to ma won promise amuka mara awon Victoria Macaulay awon eze ni kalu te ba jo wa ah oro e ti gbo $100,000 yo mo bo sapasun won laaro to in ti je kinu mi do fun won ni pe bo te pe leyin odun kan abo abodun meji an sa pada mu le se Abdul Qadir Adiro baba nkan ara le laaro to ni
2: aku ojuma tokun akodun ara le aku bere ose tuntun ose ayo ose alafia se gbega yo je fun ko wa
0: ogo iba mi
2: ta ba wo igbese yi ti ijoba tan la falat fe gbe emi ri pe loto igbese to da ni
0: ori
2: awon amo yi na afojusun won na ni pe bon ti ijoba papo tan la won fun awon pe won ati se sugbon to ba je pe be na lori o to ba je pe losan yi ti kan se audio money
0: audio ati audio lati bi odun kan na o lo fa e te je won ko 25k e for audio money lemo se ko fe 25k ta na fun yan kan lori cash la ro to na ro money ta so je ke le eyin na won keke so audio money ya pa bi o ya e je njuta
2: ti e gbege si audio money fun pe a so pe osin na wo ma re ari mo su anire kan so to aye pe yen ni kan couple mo ti danu pa won fa won lowo sugbon to aye pe looto ni emi ri pe igbeje to da be tori pe emi le so pe bo kini na o wa lara nkan to ye pe ko mu kori ya wa fun won ninu dije ile adulawo ile tan lo gba lo tori e mo pe opolopo agbodo na mo pe itaku se lona lona ki gan ni anfani ta je nbe bo emi ri pe ele gan o ye kan ti se ti pe tori pe won ti se ele ti pe ni yo fi le che iwuri fun won ninu dije ile adulawo ile tan lo e na wo dije ile adulawo tan lo won agba ticket lo sinu dije fi eya agbaye
0: awon to wa ninu fi eya agbaye bo lara foju sajo gan ilukulu na na
2: di tai e le pe bo ye sanwo lona lo ti sanwo bo e mo ko kaluku na mo di tabi pe e ta ba sise na se bi ise ta ba se na se awon mo ri ere re ni gbogbo ele na ko ye ko kan mo je pe won mo sun won mo sun won mo sun abi ijoba na sanwo abi owo awon to n de si to n de si tan so pe tan pa ko ijoba o ti sanwo
0: so gbogbo ele iseju ka elo e ka aro o
3: aro
0: se e ta ka se laaro yi bẹ́ẹ̀ tẹ̀ tálà rẹ̀ kójọ́sẹ̀ tó kọjá gan-an lẹ́títà kí lorúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
3: Ismail Gbaramu Ismail Mala.
0: Láti Ibosa.
3: Láti Dankata.
0: Ok Mr. Ismail láti Dankata ẹ ti jẹ́ 25k lórí ìjà wọn sí láàárọ̀ tún ní lọ́dọ̀ káàṣì àwọn kọ́sọ́mà kẹ wó pè yín láti béèrè account details yín ẹ̀yìn ti káàṣì ẹ̀nìyẹn ti yín. Ẹ ṣeun gan ni. Yes. Mo gbọ́.
2: Eléyìí tó túmọ̀ sí wípé oyè kan tó bá fẹ́ máa ṣe kán tètè máa ṣe ní ojoojọ́ tó bá yẹ pé wọ́n fẹ́ fún àwọn ọmọ ẹ̀ lówó kán tètè máa fún wọn ní owó wọn torí kò ṣe báyìí ní mo rí iṣẹ́ yá.
0: Ó dáa ok.
2: Ó dàbí pé tẹ́yìn náà bá ń ṣiṣẹ́ ni. Ewu bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìsinyìí ká wọ́n sọ pé sálárì tẹ́yìn gbà ó ti di wọ́n fún

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ògbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ògbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Books?
2: Check.
1: Uniform?
2: Check.
1: School bag?
2: Check.
1: And Bournvita?
2: Double check.
1: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
4: Káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Bọ́lábùgbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣin wa lórí ètò ìjà wọn sí yẹ́lẹ̀ wà ń kàn ní Bandore Facebook Splash 105.5 Ìbàdàn bákan náà lójú òpó káṣí ẹ̀ *347*10047 owó kù ńlẹ̀ ó tètè lé sàkàbà bọ̀ sí ẹ̀ tètè lé bá gan. Mọ́ súnmọ́jọ kan náà kádùn sí ọ lẹ́sẹ̀ *347*10047 tàbí www.cashier.ng. Ó dá kó tó di pàmò tẹ̀síwájú ọjọ́ ká wà wọ́n gbọ́dọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe dáadáa sí. Lópin ọ̀sẹ̀ yìí nílẹ̀ òkèèrè, Paul Onachu ó padà mi àwọn rẹ̀ àkọ́kọ́ ìyẹn nínú líìgì orílẹ̀-èdè Turkey sáà ta wà yìí pẹ̀lú bó ṣe mú góò méjìlẹ̀ fún Trabzonspor lásìkò tí wọ́n fi ìyà jẹ ojúgbà wọn. Ìyẹn Jean Clebly Gris ìyẹn pẹ̀lú àmì ayò márùn sódò lórílẹ̀-èdè Turkey ìyẹn lópin ọ̀sẹ̀ yìí. Bákan náà Victor Osimhen bó ti jẹ́ pé ó ní ìfarapa ó jáde nínú ìfigagbága eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray tí wọ́n gba ojú Istanbul Basaksehir àmì ayò 3-2 ó láǹfààní láti mi àwọn nínú ìfigagbága náà. Tolú Aroko dáre Kọ́dí Adérọgbà Ikma Tọmọlára ẹjẹ ń tẹ pọ́ọ̀sì náà bẹ́ẹ̀ Tolú Aroko dáre Wolverhampton Wanderers ṣe rí àwọn pléyà kan wà tó yẹ pé Ajax tún tóbi ju Wolves lọ. Ṣùgbọ́n ìjọba ẹni wípé àwọn pléyà kan tẹ pé àwọn kọ̀ọ̀kan wà nínú líìgì lẹ́gẹ̀ẹ́ sọ pé ẹ̀mí rẹ̀ ò lè gbé àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù Ajax ni Tolú wà yìí Tolú sì ń ju bọ́ọ̀lù sàmọ̀ ó ń roko bọ́ọ̀dún dé ni ìyẹn fún ẹgbẹ́ bọ́ọ̀lù Ajax Amsterdam.
5: Ṣẹ́rí lọ́dọ̀ tèmi mi wípé ṣẹ́rí àlìsọ wípé Ajax ojú Wolves lọ ní tàbáwò náà pé torí pé ṣẹ́rí n tó wà níbi ìkọ̀ ni pé ìkọ̀ mìíràn tó yẹ pé téèyàn bá wà níbi àwọn tó lè ṣiṣẹ́ fún yẹn lè máa sí ẹ wónú ikọ̀ Wolves ta ló wulẹ̀ dáná níbẹ̀ náà
4: ogun wọn fi rẹ ligé
5: ó ṣe wà nìyẹn tàbádà ìwọnú ikọ̀ Ajax ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tó jẹ́ pé irú playmaker rú ẹ̀ tó jẹ́ pé wọ́n lè ṣe assist fún tó dẹ̀ náà tó náà ṣe kíni tó lè make use ẹ̀ tó lè lo ball yẹn láti fi kíni láti fi mi àwọn lèmi rí pé n tó jẹ́ kó máa ṣáná nìyẹn pé tí player bá rí akẹgbẹ́ tí mo bá jọ ń ṣe dáadáa pọ̀ ẹ máa rí result kì í ṣe pé bóyá pé kéèyàn wà nínú kọ̀ọ̀kan kí a máa retí iṣẹ́ èèyàn kan níbẹ̀ kí wọ́n ti pé àwọn yẹ kó tanná ohun nìkan fún rẹ̀ kò lè dá control orí pápá débi pé tábà wọnú kọ Wolves náà á rí pé wọ́n ti pààrọ̀ olùkọ́ni náà wọ́n fi bẹ́ẹ̀ pààrọ̀ olùkọ́ni nígbà tí wọ́n lo olùkọ́ni náà kò fi bẹ́ẹ̀ sí wípé bóyá pé tó tẹ́lẹ̀ fi pa ìpé ẹ tó ń ṣe dáadáa jùlọ níbẹ̀ ni.
4: Ẹ bó ṣe yẹ pé kó Ajax fìdí rẹmi ṣùgbọ́n nísà ta wọ́n fìdí rẹmi nípa ìgbàgbọ́ torí PSV Eindhoven ó nà wọ́n mẹ́ta ẹyọkan àmọ́ Tolú náà lomi gún ẹyọkan yẹn fún wọn góòlù márùn ló ti ní nísà nìkan sáà jẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni o àti ìdíjú àti ìlàjú wọn nìkan ti ní góòlù márùn ní líìgì.
6: Ẹ mọ̀ pé tá a bá ń sọ nípa ikọ̀ ìgbà bọ́ọ̀lù àìgbọ́n wọn mọ sábà gbé ọ̀rẹ́ bóyá bíi 76 àbí 67 báyìí tó bá ti rí i pé nǹkan ti ń dojú bolẹ̀ lọ so wọ́n láǹfà láti gbé wọlé tábà wò dáadáa nínú kọ́yà Amsterdam sí gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ṣe sọ tábà wò àwọn agbábọ́ọ̀lù kábàwò kàtígọ́rì agbábọ́ọ̀lù tó wà nínú kọ́yà Amsterdam wọ́n jìnnà sí Wolverhampton Wanderers àwọn tó yẹ pé wọ́n ti máa tó dáadáa tó yẹ pé professional tó yẹ pé àwọn ikọ̀ gan nílẹ̀ Europe gan dùn wọn láti gbé Champions League làwọn náà gan náà láǹfà láti máa gbà eléyìí tó túmọ̀ sí wípé àwọn náà wọ́n ní kálíbà tán lè fi gbé agbábọ́ọ̀lù tábàdé wò táwọn aróko dáre náà dáadáa nísìnyí tábà wò dáadáa nínú kọgbà wò Ajax Amsterdam ibi fìkábàgà méjì tó ti láǹfà láti gbà fún wọ́dà ó start gan fún wọn ni eléyìí tó túmọ̀ sí wípé pattern of play Ajax Amsterdam ó yàtọ̀ sí ti Wolverhampton Wanderers àròkọ dáre lọ́wọ́ nìyẹn
4: Samuel Chukwueze lópin ọ̀sẹ̀ yìí o se iranwo iyen fun akegbe lasiko ti similar to Juventus ton ta omi ayo kokan Alex Iwobi ohun na o fi tabale ninu league ile si bo te je wi pe Fulham fi di remi si owo Crystal Palace pele ami ayo meta si meji ni Craven Cottage lo po se sugbon ohun ni agba bolu ele karun lati le adulawo ele to je wi pe yo gba o kere tan ifigabaga to tu ogorun iyen ninu ninu ko egbe agba bolu meta ototo ninu league ile gẹsi pelu n to gba fun ko gba bọlu Everton bakan Calvin Bassey o wa lori papa lasiko ti Fulham to koju Crystal Palace best re Oluwa Semilogun Ajayi ohun na wa lori papa lasiko ti All City at awon at Aston Villa tan ta omi ayo eleyin ododo Taiwo Awoniyi ati Frank Oyeka won wa lori papa fun nkan Coventry City koda won bere ni o ye won fi dire mi so we ko Manchester City ami ayo kan sodo Moses Simon ohun na wa lori papa lasiko ti ko egbe agbabolu Paris FC tan jawe olubori mo Marseille lowo ami ayo meta si meji ni ewe Frank Onyedika ohun na bere fun ko Frankfurt Rafael Onyedika o bere fun ko Frankfurt fọs ile de Germany ninu ifigabaga won adorun oseju gbako ohun na lo lo lanfa lati gba sugbon iko re won fi dire mi so iko gba bọlu Augsburg pe ami ayo merin si meji merin si eyo kan lere dara bọlu afisipa awon obirin Rashidat Ajibade ni agbo waju ko Super Falcons ile de Nigeria ohun na o siwe go re fun iko egbe agbo bọlu PSG lobirin asiko ti won fi ya Jaro Silent pelu ami ayo meji si odo okay e je nlo sinu royin to ni se pelu idaraya ise kiko tori pe Tyson Fury ohun na lo ti je ko di mimo pe ohun wa lomi to ohun o koju o iyan ninu osu kokola odun ta wa yi bo te je pe ija adehun ja wa laarin won ati Anthony Joshua sugbon won je nimo ko won koko fe jaja kan na ko won to ja ti Anthony Joshua ki Alexander Usyk to ba le teri si ko gbori wa ka won pade ninu ringi ni idije Formula 1 awa ko Mercedes Kimi Antonelli o fi tan bale o bi omo ile ta lo akoko eleyi to je wi pe yo jawe olubori nile won iyan ni Italian Grand Prix ni Monza lati bi ogota odun 60 years to je pe ati P19 yen ipo kokan dini ogun ohun na ni Kimi Antonelli o ti wa latẹyin to ti pe ipo akoko iyen ni idije Formula 1 lopo ose ni Italian Grand Prix ni Italian Grand Prix to je pe ile re na o ti lafa laju ko so mo ile to jawe olubori nile lati bi ogota odun ninu idije Italian Grand Prix sugbon mo le tale akoko ti o se be Kimi Antonelli ni tojo ri re to si lafa lati kere julo George Russell lo se ipo keji Max Verstappen ipo keta Lando Norris ipo kerin Oscar Piastri ipo karun Lewis Hamilton ipo kefa Pierre Gasly ipo keje Arvid Nimblad ipo kejo Franco Colapinto ipo kesan Yuki Tsunoda ipo kewa idije US Open na tẹsiwaju amọloku ọsẹ yi kọdri Chelsea ati Arsenal wọn lanfani lati koju ara wọn ọrọ bita sin sọrọ iwaju ọwọ ẹyin ọwọ arin atọwọ ẹyin náà lọrọ Chelsea lókun sí kún àtọmọlára látọdún.
5: Ṣé rí ẹ̀rọ pé mo ti sọ náà wípé ta bá wo ẹ̀yìn àwọn méjèèjì ẹ̀yìn Arsenal ṣe ju ti Chelsea lọ iwaju Arsenal kò ta tó ti Chelsea. Tabá dẹ̀ wá rí pé bí ìgbàlọ́gà ṣe bẹ̀rẹ̀ ti kọ Chelsea lanfani láti mi àwọn yẹn èmi kọ́ sí wọn pé o se se ki
4: o ya
5: o ya pe se ki se pe owo waju yen ti o tin leju ti Arsenal amọ ta ba wo lari pe ile Arsenal wa a de ti mo pe owo eyin won ke se pe owo eyin ti
4: elo e ka ro o
7: e ko jọ
4: e sa oruko yin ati tun pe se ta ka se laaro yi da e ti je 25 lodo ka se laaro awon customer ke wo pe yin lati bere candidates yin eyin ti ka se niyan baba mi oni baje sin oya
5: tere o ke mo se so pe o ma iko Arsenal won ma lafa lati le bori bori iko Chelsea tori pe kini ta ba wo teyin won ka pati waju pe iko Chelsea ni waju iko Arsenal eyin won se ju
4: iko Chelsea okay iko egba bọlu Man United o jọ bi eni wipe ko ti ye ka awon olufe won mo da wodu lori nkan tan to le ninu ko egba bọlu na tori pe oro won kodri ko fe ye wa mo fe ni ku folande lo jọ bi eni ko fe mo se bere sa to ye pe ngba ti Michael Carrick to ni sa to koja in ta won yan fokan si ni wipe in ti Michael Carrick n se lati sa to koja ye ko continue se riri yen ni sa ta wa o ti ja olubori ninu fika boga kan o fi dire minu kan o ta omi eyo kan
6: se la podo temi ri pe iko Manchester United o dabi pe iko yen won si nilo awon kankan atawon kankan ninu ko egbe agbebolo yen tori ta ba wo won dada na
4: ki la wo pon nilo
6: in to sele ni pe iko mayu boya eru yen si wa lara won ni ta ba tin koju awon iko kan to je pe awon iko yen na si kan ni akoko na e jawo gba ti iko mayu awon ateva tin gba bolu lana e tin bori ifigagbaga e tu wa pada seyin fun iko egbe Everton ele to tun mo si pe emi to ba ti je pe boya ko to je kegbe yin bi ko Arsenal bi Chelsea aba so pe boya ehn boya en sa pe boya e fe lo dabobo sugba awon ko ba bi Everton let's mo pe kini yo se se mo se ko Manchester United na awon ko wewe bayi na ni ele na mo pada mo di lo pada mo do se mo lowo so ele to tun si pe olukoni Michael Carrick to ba mo ko oni se ohun se nbe yen o si ni se to ko lati se lati ba gba bolu e soro tori ke mo gba awon alatako yin to e ko kere si yin ke mo lo mo divert ke lo mo divert pada so we yin
4: e lo se ju ko ele karo
8: ya karo
4: se ataka se laro yin oruko yin ati bi ti mo tin pe yin
8: Olayinka Opoye
4: lati bo
8: lati Ibadan oro yan
4: Mr. Olayinka ti je 50,000 naira e lodo ka se laaro toni eyin ti ka se eniyan ke fi yen e fi yen run ra fojo aje awon customer ke wo pe yin lati bere candidates yin aje ti wole o ti wole yin niyan e ti ka se be ah finally e ma wori e tun bo mo je si tori wipe kini ti independence wa eyan 66 lo si ose la fe mo fun e ma ri leyin ti ba se ma so fun yin o oya e gbera e seun awon ko so ma ke wo pe ni oya
6: fun de iko Manchester United oluko ni wo ni se to po lati se to ba mo pe kan yan fe je ki o se pada sipo tan wa tele
4: o da olodun lo le mi ro ko ni ju ba lo re to ja won si laaro toni titi ola ile ta tun pade adirun ta disi laaro ko ti mi lo sports mo tun ga lo tori mi fo ma kana mi ni gbo ko ni to jo la wo ni o wole lori this light e ma ba kala
9: onkile omile onkile omile
10: Yeah, yeah.
9: She be
10: a Splash 105.5 FM, the integrity station.

0: special moments with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng. Fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ, pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì, síbi èdùkọ̀ àti iyọ̀.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Gbogbo ìlú Ìbàdàn àtàgbègbè rẹ̀ ṣe ti ṣe tán. Ilé ìtajà ìgbàlódé Showbach Mall ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Imagine a place where you can buy quality groceries, pick up your medications from a reliable pharmacy, enjoy delicious bread, and get excellent customer service all in one location. That place is Showbach Mall. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ní kété tó bá ti ń di ọjọ́ Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 ni a kó ilé ìtajà Showbach Mall jáde bí ọmọ tuntun. Látọjọ́ náà lẹ́sì ti máa rí ọjà rà níbẹ̀ lówó tí kò fani lápòyà. Bẹ́ bá ṣe ń wọlé rajà náà lẹ́tún lè ṣe irun pẹ̀lú àwọn akọ́ṣẹ́ mọ̀ṣẹ́ stylist. Showbach Bakery náà wà níbi tí ẹ ti lè rí búrẹ́dì tó jọlọ̀ tá ń pèsè lábẹ́ ìmọ́tótó àti ààbò tó péye. A wà ní Off Akala Expressway along St. Anne's School, Odeku Road, Oluyole, Ibadan. At showbachgrocery.com lórí Instagram for more inquiry. Telephone 0911009-2279 tàbí 0911009-2278 àti 0911009-2277 ní Showbach Mall. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà.
8: Mami! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
9: O káàrí ọmọ dáadáa.
8: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
9: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
8: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
10: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 02094613333.
10: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
12: The Spotlight: Politics, Policies, and Governance. You're on to The Spotlight with Tunde Olawo.

0: Káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM. Ilé tó wà nílé Mbálafẹ́ lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. Tọ́ba ẹgbẹ́ yìí ṣe ń darapọ̀ ọmọ wa. Ẹ lè wò wọ́n 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ó yẹ lọ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ti ìkànnì ti Splash 105.5 FM. Lórí ètò ta lọ̀tà. Ọmọlẹ̀ rogoso lálẹ̀ wò ó bílà. Mọ gọra rẹ mọ wòra rẹ ràn o. Ó yá pápápá láti bẹ̀ yẹn. Ikọ̀ 3S di Olúyọ̀lé Warriors. Brown Sugar. Ọ̀gá àti Ani. The Bad Burger Boy. Ó lọ fà gan. Bàbá wà online. Ó lọ fà gan. Brown Sugar. Ó lọ fà gan. Ó yá pápápá láti bẹ̀ yẹn. Ẹjẹ́ a lọ. Sínú ìfigagbága ikọ̀ 3S di Olúyọ̀lé Warriors. Ṣùgbọ́n kó tó di pa lọ, ẹjẹ́ ń gbé yín débẹ̀ o. Lórí ti káṣẹ̀ yẹn. A ní pẹ́ yí koto mọ́pọ̀ ọ̀gbọ́ o. Amọ̀dẹ̀ ti sọ fún yín pé àfikún owó ti yapa dáadáa. Àfikún owó ó ti yapa dáadáa bẹ́yẹn. Lórí ọwọ́ yẹn àfikún owó ti yapa ń bẹ̀. Mo dẹ̀ ti ṣàwọn àlàyé tó pọ̀ fún yín. Ṣùgbọ́n *347*1004*1#. *347*1004*1#. *347*1004*1#. Yóò gbé ọdẹ bẹ́ẹ̀ a ní pẹ́ yí koto ìyẹn lápá abẹ yẹn. Ó yẹ pápápá láti bẹ̀. Akúdédé wòyí o ọ̀gbẹ́ni Wàṣíù tí gbogbo èèyàn mọ̀ sí aláṣẹ àti olùdarí ẹ̀rọ Wàṣíù ní tilé koko. Akúdédé wòyí.
1: Orúkọ tèmi ni Abdulwasi Muhammadu Yusuf Akoride Ọmọba Kilapa. Mo kẹ́yìn tí wọ́n káàkiri agbára yí pé akúṣẹ́ látara àlùbáríkà tó pọ̀ lọ fi ṣe ẹnìkọ̀ọ̀kan. Akú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun orí tó pọ̀ lọ́wọ́ fi jí ń kí ẹnìkọ̀ọ̀kan. Ẹ ṣe.
0: Kí ló tó gé filasapá bẹ yẹn?
1: Ẹnìkan bá ti níyàwó nílé apá ibi tí máa gé filasi náà ni.
0: Ẹ máa gé sápá kejì nǹkan.
1: Bóyá ń wáyàwó.
0: Wọ́
1: ṣé kí bí wàá máa pa mí ni máa mo ti kú nílé láti dàjí.
0: Ya mo yí sí o fún ọ lóúnjẹ nílé.
1: Kò lè kó kì í jí dáná máa pẹ́ jí. Kì í jí dáná tiẹ̀.
0: Torí ẹ̀ ló fi wá pẹ́kọ̀ láwọn
1: kan. Àyà ọkọ̀ sábúrú ń bẹ̀. Ibi wọ́n fún mi lóúnjẹ ni.
0: Ló fi wá ná àwọn bíi márùn.
1: Atọ́kùn ẹ̀ sì bẹ̀rù olóhùn.
0: Ọ̀dà mélòó ló ni.
1: Lóyún tiẹ̀ ní kankan. Wọ́n máa gbọ́ àwọn
0: obìnrin
1: ẹyọkan
0: láàrin èmi àti ẹ
1: ẹyọkan
0: èyí tí máa gbé kúlà rẹ́ẹ̀dì kan wáyé wa nǹkan.
1: Àkúlà mélòó lè rí àkúyẹ ti lọlé ọlọ́run kẹ sọ̀ọ́sì kẹ mọ parọ́.
0: Ẹ ní tilẹ̀ ń tọ́lọ́ bí èèyàn wà èèyàn níbi ọlọ́run abíà níbi èèyàn ò sí ọlọ́run wa ń bẹ níwájú láàrin èmi àti ẹ. Mo mọ ilé tí mo
1: máa ń lò láàrin àtọ́lọ́run
0: kẹ sọ ọlọ́run mọ̀ dọ̀n parọ́ kó mọ̀ pọ́ ọlọ́run
1: mọ̀ dọ̀n parọ́ mọ̀ àwọn ìmọ̀ ìdáwẹ́fẹ́ láàrin ìyẹn àtọ́lọ́run
0: àìmọ̀ èèyàn tí ọ̀fọ́ ọlọ́run búra ó mọ̀ pé ké lòun ṣe ṣùgbọ́n ọlọ́run èé bínú gbé bó bá tó ti tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ó tún ti gbọ́.
1: Bó ti ajẹ́ pé a máa gbọ́ òun mo mẹ̀yìn dáadáa ìyẹn sọ pé láàrin ìyẹn àtọ́lọ́run kẹ́
0: àwọn
1: bọ́rọ̀
0: kọ́va rẹ̀ máa ń rí kúlà yẹn náà àti èwo ni sọ́sẹ̀sì èwo lọ máa ń fọ̀ lọ́sàn-án yẹn.
2: Green báyìí
3: ọmọ pastor
2: bí green báyìí
3: green ọmọ pastor ti
2: ń bá àǹtí àmọ̀ pé ló máa ń gbìyànwá
3: ta ló ń fi jọ
2: àǹtí àmọ̀ pé ló máa ń gbìyànwá
0: àǹtí àmọ̀ pé ẹ̀wọ́ tí ẹ̀ fi mú kọ rẹ̀
2: ọjọ́ tó ń wá wọ́n sọ fáwọn fm wọ́n sọ fáwọn fm lẹ́nu gate pé àwọn ń béèrè àgbà wọ́n ní láti
3: ọmọ pastor ti ń parọ́.
0: Ọjẹ́ mẹ́rin. Sorry mistake mo sì pèsè márùn mẹ́rin mo mà sorry mẹ́rin péré ni. So àwọn yẹn ń tọ́jú ọlọ́run lára rẹ ni.
3: Ṣé kí wọ́n máa wò mẹ́rin ni?
0: Ṣé kí wọ́n máa wò ọ̀ràn ni?
3: Wọ́n sáré máa wò mẹ́rin tó kéde máa pa mí.
1: Wọ́n sábà pé mi náà alájà ló bí mi alájà náà ó sì jẹ bẹ́ẹ̀ alájà náà máa tọ́jú ọmọ
0: ọlọ́mọ. A jẹ́ pé tí alájà ṣe ni
1: ìwọ
0: ń gbà.
1: Àwọn orin tí ìyá mi ti ṣe fáwọn èèyàn. Àwọn èèyàn dá padà sọ́dọ̀ tèmi náà.
0: Ìwọ náà sì ń gbìyànjú àti ṣe sílẹ̀ fáwọn
1: ọmọ. Sáwọn ọmọ tèmi náà káwọn ọmọ mi náà ò lè ráláàánú ká lè pàdé aláàánú.
0: gbogbo yi si ni isin won ma gbo nje phone na lotun lo si
4: ko pade alaanu
0: ina ni
4: ko pade alaanu
0: Moïse
4: mo ni ko na nje ko na pade alaanu ati gbogbo won ati
0: mo ti sore kale bayi
4: mo sore
0: won ma gbe kula wa lotun lo si phone
4: na gbe kula mo gbe kula wa mo
0: anu na ni
4: mo mo pade alaanu gbogbo di ti mo nde
0: eun na si ma ri
4: olohun ojo na ma ra la
0: ati lo ati lo si
4: ibeji ni o abibu ni o won ma pade alaanu ati gbogbo awon meni kokan wa na kan ma pade alaanu ani
0: I'm going to see grind the oju etere
5: aku dede oya to ko aku dede we gbogbo e yara le aka won ti wa ota ni won oni dope e to kan da bi iborun jo ni mi ri te ranti
0: ah
5: to da bi iborun jo yen
0: mo tun so yen lo ya fefe
5: bo ba
0: ya mu isi ngbo wa
5: ah emi o mo bi te boro di tele
0: eh bo se so na ke se po ma gbo gbogbo etan na
4: won don ri to gbo gbo
0: eh oga ni ti jani loko dana
5: ti wo wori
0: ah eji o ka won ara ile abi kin ti
4: e ni ko na wi ti e
2: akorede o ya tokun akorede ogbo yin ara le
0: ejare aku ataro
2: eh sir
0: ko si gankan
4: ko si royin
2: aji tin ba ni ma so gbon ti ki se yo kan ni gbogbo asiko le gba wa
0: ah lati a ma da awon ara gara to ti a fe gbo yato si
2: ni ki e
0: teyan tun ya
2: si do teyan wa aye so gbo eni
4: e wule mi to kan fun ni
5: oloku
0: agba kula agba kula oga o e je awon ifi dagbaga iko 3s eleyi to waye ni opin ose awon ati cs fasen ni ilu abe okuta eyin wa nbe oloko dana nbe nbe awon sikiru wa nbe eyin oju yin ri gbogbo e lati bere dopin ki le le so pelu fi gagbaga e ati pe ireti wo ni awon ololufe ni nigbese le keji
5: lapodo temi ta ba so pe nta ri nipa ifi gagbaga te won ba wo iyodun eleyi ti ko ti shooting stars ton ti wa ni iru DJ bayi
0: kẹyin
5: to ti lọ nkan to ti sunmọ bi ọgbọn ọdun so lati pada sibẹ
0: ọdun mẹtadinlọgbọn
5: ọdun mẹtadinlọgbọn o ti sunmọ so lati pada sibẹ fakọyọ bayi unfortunately wọn tun wa lanfani lati gba ifẹsẹwọnsẹ yẹn nibi to jẹ pe o tẹ wọn lọrun to so lapọdọ titemi ikọ ti shooting stars ta ba n sọ pe wọn pe kikọ ṣe daada wọn ṣe daada wọn ṣe nkan kódà tó tún yàtọ̀ sí pé ìdíje líìgì orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó ń gbà wípé kí ó yàtọ̀
0: sí ti caf
5: shooting NPFL ó yàtọ̀ wà láàrin shooting NPFL àti shooting eléyìí tó ń play jọ yẹn so eléyìí tó túmọ̀ sí pé wọ́n ṣe bí ẹni pé àjòjì làwọn
0: nínú díje
5: nínú díje yìí torí pé ta bá wo ikọ̀ cs fagzen yìí kì í ṣe ikọ̀ kan náà tó jẹ́ pé àwọn náà ti lè wá ti pẹ́ ni ṣùgbọ́n wọ́n ṣe
0: wọ́n kọ́ ọ̀pẹ́ tó ti 3s
5: àwọn náà wọ́n sì gba 2013 so àlẹ́sì díje wọ́n ti gba bí ẹ̀mẹta sẹ́yìn ìyá kan wà tán gba léraléra so wọ́n dẹ̀ tún gba last in 2013 ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ ni pé ikọ̀ yìí o ikọ̀ shooting stars ò jìnà sí wọn pẹ̀lú most of the players tó parade àti olùkọ́ni eléyìí tá a lè sọ yí pé ikọ̀ yìí ò tí tó nǹkan tá a lè sọ pé wọ́n ti ń play papọ̀ pé pẹ̀lú
0: ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ darapọ̀ olùkọ́ ganan ṣẹ̀ṣẹ̀
5: darapọ̀
0: wọn tún ló pápá ṣeré wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló contribute
5: so lápọ̀dọ̀ ti tèmi ikọ̀ ti shooting stars wọ́n ṣe dáadáa wọ́n dẹ̀ gbà bọ̀ ilé tó jẹ́ pé mo fẹ́ lè sọ pé kò sẹ́ni tó wà lórí pápá tó máa rò pé kí la wá ṣe ń bì iná
0: kò sẹ́ni tó regret láti wọ́n mọ́tò lọ sábẹ́ òkúta kò sẹ́ni tó regret
5: bẹ́ẹ̀ni everybody ló enjoy ikọ̀ ti shooting stars tèmi wo yìí wọ́n ṣe dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè pé
0: kí ni
5: ìrètí ìyẹn ní second leg tá a bá wò náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ technical adviser wọn ṣe sọ lára mo rò pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà tí ìfigagbága parí pé òun ò rí gẹ́gẹ́ bí pé bóyá àwọn jọ need the same advantage pé ikọ̀ shooting stars wọ́n ní chance ju ikọ̀ yìí lọ ní sẹ́kọ̀ọ́lẹ̀ káwọn èèyàn má fọkàn sí pé
0: ok ta làwọn
5: yọ because gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ròyìn àwọn ikọ̀ eléyìí tó ń wá láti
0: north africa
5: wípé ton ba se bayi ni oke ni
0: loke ta pe ni bi eran
5: ni ile won won ma lo payan ni bo iru oluko ni ta fe na lagba bi pe iriri yen o ma wulo mo ro pe iriri e na lo je ko oluko ni so pe ko si nkan to jo loke ta ta won lo ton ba mi awon iko shooting mi awon nibe pe ko si nkan to ma da iko shooting stars duro so mo ro pe iru igboya ile tan ni lo na re so lapo do temi emi si ni reti pe eh lohun yen o o se se won a ri nkan mo bo.
0: All right, agbeni olokodana
2: eh ta ba te ni ka wo iko yen ta ba gbe iko yen lati odo asole to fi do waju ebi ti mo fe le so pe a ku de wa fun nkan ti we se njo yen o na ni third half
0: final
2: third yen ni mo bi a pe communication yen o ko dabi yo de safihan pe iko yi ni awon agbabolu tuntun to po ni on lo fa se ko to ni pe kiko wa lo didi tele ko je pe oluko ni lo tuntun sugbon iko yi gan tuntun gan la fe le so pe iko yi wa
0: oluko ni tuntun agbabolu na tuntun
2: akiesi kan ti mo kan tun ni lati pe awon agbabolu kan tere esi si agbabolu kan wa nu ko yi to n play dm fun iko yi akala to n play opolopo ni won benu atelu njo yen papa julu labala elekeji pe o n play ball pada seyin mi o boya pe o ni oni ogbon atinu lati play forward aye to play yen ko le gbe ball lo si waju jujuju won ma ba won gba ni
0: o le ko ni bojo gba ti o ma sa
2: to ma ba gba ni
0: won kan sa so ni yen a ri mi
2: won to ye ko sumo lati gba ball awon yen o wa available fun so to ba ti gba ball to ba ti turn lati play forward ti o re ni kankan
0: instead ti o fi lose ball so wo opponent
2: a play pada seyin I to se yen si better ju ko play so wo opponent lo laye yen
0: ibe yen wi ibe yen afu won
2: ibe yen lewu so yen akoko elekeji ni pe ta ba ni ka wo iko egi agba ball ti we si ni jo yen emi fe le so pe won play koja nkan temi gan expect won play koja nkan ti mo expect cause ta ba so ni gba pe team yen o dabi ti tele mo yen CS Fasten sugbon fun iko to ti lo ti pe be yen lati pada wa mi fe mo bi iko te fe play bo se kere to ba ti je iko to nwa
0: tele tele
2: ibe ru yen ma wa pe awon wa won gba o won gba o awon wa dede awa ti wa si pe sugbon yen emi ro boya pe o to ya n pe ni pe ki oluko ni experience ifigabaga mi to yato se MPFL o han lara iko igi agbabolu ti 3S njo yen
0: ben
2: sugbon kan ti mo kan wo ni pe iko yen film ton ma ba 3S fa ni ewe boya lagbara 3S ma ka iko yen ti je ki a mo to sumo ka wo lewe won ti je ka mo papa isere MK Abiola ni Abekuta nbi idi to yen so be ni pe awon assistant coaches ti won en coach technical side won po lawon decision adari ayo kan to de je pe decision adari ayo yen jo yen into rise ladari ayo se
0: sugbawon coaches
2: won e coach technical side into fi de we ni pe bo se awon set piece trainer lo fe pass information boya team fe gba free kick
0: abi ko men coach ba no o ma po ni technical
2: fun set piece trainer yen eyan kan
0: lo
2: gbodo wa nbe sugbon awon oluko ni ko ti
0: CS Fasten
2: e to wo field gan wa nbe o
5: dada
0: ni bi
2: ni jo yen to wo field wa nbe
0: ti won
2: oluko ni oluko ni oluko
0: ti won
2: la juma dare ayo eni se
0: ni ba
2: won ma so fa dare ayo time yen o ti pe papa ji lo nigba ti agba bo le ko ti CS to fe jade to pe ko to jade to won de tele ofin to wa nle lasiko yi en to wole yen yen gbodo o gbodo lo o kiri tan iseju kan awon adari ayo yi awon oluko ni ko ti CS Fasten ton foju adari ayo re laarin iseju kan yen pe ko ti pe ko ti pe ko ti pe pelu reaction pe pe mo reaction be bi kan mu adari ayo sowo
0: bi keyan fe ja
2: so ton fi le se ba yen lewe iko ini nkan la ka to yato si ball ori papa nikan
0: ni le
2: ti won danwo ni le won o
5: koda gan laarin bi iseju kan si meji ton pari ifigagbaga asole ko CS Fasten o si pe adari ayo to si da duro sori papa is like be pe awa la fun yin ise
0: be kilo de te se bayi
5: kilo de te se as in won
0: ah really short ta fe ri
5: bi ba ta won query ton query
0: ya wa da ri se fun yan
5: oluko
0: ni yan gbese photo fi leyi
5: be ni be ni to wa lo
0: yen to wa ya
5: to yo mo ya eni o gbese
0: baba
5: lo yan na
0: tolon ya ya ya awon ana te n to pe se wa gbe ise
2: ise so be
0: camera
2: ijo
0: le so be camera ilo le sa
5: so la podo ti temi gege boloko dadan se so awon te technical crew won ni nkan tan ma fa ni be yen sugbon gba mi ma wa to ma je yi pe kini e o si wa lowo wa na mo ro pe saju fi gagbaga yen to ba sese o ye ki awon ile to nse ajo ile to je ko kari papa julo ibimo ti Shooting Stars o le ma work but o ye ki esun kan ti koko wa yi na yes o ye ki nkan kan ti koko wa yi kan ti koko
0: fi
5: be ni
0: en kan to sele ni pe lapa beyen ajo NFF lo ye ko gbegbese as in ki ko 3 years ki won so fun NFF ke NFF
5: be igbese lo ye
0: to ba to ba wa latodo NFF o ma ni kimi ju ko wa direct lodo 3 years lo so ibi arin yen tun wa niyan mo ma mo lo eleyi lati se esa nto enu gbo na ni best example ta le
5: be ni
4: mo ro pe nkan te mi le fi kun awon oro yen
0: wi wa bi re na ka ma lo for example ni
4: mo ro te mo le fi kun oro yen de pe en to sama en te ma ba pade ni ile alatako opo so te ba fe lase yori awon na wa se lori fitness level won ile ko 3 si mental strength won won se le lori as in discipline won na yo opo ni ile alatako tori pe en to ma fi pade wa saba fi nkan se yan ina ni papa jule be discipline
0: discipline
4: na ma fe
0: pada
4: provoke tama de provoke na
0: le ba fun
4: awon ki me yin ni yellow card
0: red your telly
4: won fi nkan se yin so mo wa en to ti ba yellow card o ma be ro
0: ati gba mo so la ro pe iko 3 years la nfani kan pe CS Fasen nigba ti won wa pa ni odun 2013 won wa ko tokan awon ololufe won ajo CAF ti gbe gbese yi pe ololufe won oni sin papa sere mo so yen na laaro ipe behind closed door na ni won ma gba nje ri eleyi gege bi anfani fun ko 3 years
4: anfani ni ki iruma si lori papa fun alatako mi o te na bi gba ta na lo play labekuta ni to le pa yen na ma pe ki se le wa lati gba bo
0: ni
4: so imi ro pe to a je ru ara won si gba ni bi 3 years play no yen go to meta si merin
0: wọ́n jẹ́ àpẹẹrẹ
4: bẹ́ẹ̀ bá ṣe play tó yẹn
0: kálọ́ bá mẹ́sì dáwọ́ ti play tó bẹ́ẹ̀
4: tó ní mọ̀ àpótá ayé padà sí bẹ́ẹ̀
0: fílọ̀ ló máa jẹ́
4: wọn ò ní jẹ́wọ̀n èèyàn wọlé mọ́
0: nígbà tílẹ̀ bá tílẹ̀
4: bá ti kún irú fi gagbaga ajọ́ sáyé náà
0: wọn ò ti kún látago méjì
4: wọn ò ní jẹ́wọ̀n èèyàn wọlé mọ́ so irú ẹ̀ tọ́lọ́lùfẹ́ táwọn tó wá gbábọ̀ gan bá dé gan tán rírò rẹ gẹ̀dẹ́ ńta kan tó wọlé pẹ́sùn ti wà pé kí ló dé sógun ni so ìbéèrè pé lọ́hùn yẹn láì ní sérò ń bẹ àǹfààní ló jẹ́ fún ikọ̀ 3 years ṣùgbọ́n ó ní ń ṣe pẹ̀lú káwọn náà bá ọpọlọ wọn sọ̀rọ̀ torí pé mo ṣàfihàn kankan torí mi náà lórí ọ̀fẹ́ àti òfin gbagbaga yẹn so tá a bá wò dáadáa rí pé towards the end ó rà yẹn pé bígbà tó ti rẹ àwọn agbábọ́ọ̀lù 3 years léwe ìdẹ̀rí wọn intensity yẹn aáyè
0: ju
4: torí pé game plan táwọn bá wá bí iná bá wà wọn lọ́hùn yẹn wọn á change game plan wọn.
0: 1-0 yẹn ò sí kò tún kan lára wọn àwọn ti máa pé oríṣiríṣi ọ̀nà làwọn gbà bá yín gbà.
4: So wọ́n nílò kán lu ọpọlọ wọn kán máa ṣọ́ra sí wọn ó play pẹ̀lú adarí ayò wọn ó play pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan léwe because ẹ̀yin tó kàn ti yàtọ̀ díẹ̀ sí ojú pé mọ́sọ̀fà adarí ayò nílẹ̀ adúláwọ̀ náà àwọn náà ti ń nírò rí pé n tó bá fi lé mú adarí ayò tó wá láti orílẹ̀-èdè Tanzania jí òní tá fi lé sọ pé kó wá ref UEFA Europa Cup UEFA European Competition jàre. Champions méjèèjì yẹn tágbà yẹn super cup ẹ ṣe so mo rò pé irú àwọn nǹkan yẹn náà a máa bọ́ sí orí àwọn náà pé àwọn náà lè ṣe tàbí à ń ṣe dáadáa torí pé wọ́n ń wó yàn gbogbo bó ṣe ń ṣe pátápátá náà ni à ń lákọsílẹ̀ rẹ̀ so èmi rò pé nǹkan yẹn máa ṣàǹfààní fún ikọ̀ 3 years 3 years nílò pé kán lu àǹfààní tán bá rí ní kíákíá gbogbo irú àǹfààní tí wọ́n rí jọ́yẹ̀ tán sọ nù yẹn ìwé èyàn kì í sọ rú ẹ̀ nù tẹ́yìn bá ti rí àǹfààní kó sáré lù kódẹ̀ ṣàbójútó rẹ̀ so lápọ̀dọ̀ tèmi wọ́n á mú nǹkan bọ̀ láti orílẹ̀-èdè Tunisia.
0: Lápọ̀dọ̀ tiẹ̀ wọ́n á mú nǹkan bọ̀ lórílẹ̀-èdè Tunisia. Ok pápápá láti bẹ̀yìn ẹ jẹ́ àgbàbẹ̀ bọ́ sínú ìfigagbága tó wáyé láàrin kan Manchester United. Ìfigagbága tó wáyé láàrin kan Manchester United àti ikọ̀ ti Everton. Ẹ̀yìn nínú ìròyìn tí ń bẹ ń bì yìí olùkọ́ni Michael Carrick kó bínú sáwọn agbọ́wọ́ ẹ̀yìn. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn agbọ́wọ́ ẹ̀yìn gangan ni ìṣòro ọjọ́ yẹn ni torí tí n bá wo góò méjèèjì rò pé fọ́ọ̀tì agbọ́wọ́ ẹ̀yìn fẹ́ẹ̀ wà ń bí góò méjèèjì yẹn sagbawo eyin ni abi team gangan ni soro to po gan yato sagbawo eyin nikan
2: emi sagesi akude kan njo yan o ti mo ya pe agbawo eyin kun kini won se asise iko Everton won se asise gba ballu si Lisandro Martinez lowo o si gba ballu si on pada City ko se ko wa under pressure o ki se pe player kan ti pin ni e mole lowo pe ko hun clear ball yen jade o o wa ya mi lenu pe ah pink ko ni won lo debi ta ba ni pink o papo mo o jo o yato si awon gedengbe so tori e mo se so pe bi igba to je pe awon agba ballu yen okan won o si papa jilo lowo eyin okan won o si ninu ifigabaga ti ma yun gba lenu jo meta yin akoko position.

0: one wa duro opponent para wa ta won wa ni onside mi ve mo bi tan fe duro si onu ni won wa bi gba to je pe won reyan kan pe won sa kesi pe eja lo o eja pada eja lo o eja pada onikalu won wa scatter afi bi gba ton ba fe sa marathon to ya mo so pe a ku de wa lo won yi ke gbi agba bolu Manchester United ju aye mi lo fun iko Man U
1: la po do temi mero pe olukan le mi abu ne ifi gba gajo yen nkan ere tin ko man fun won tin wo te samojuto re e ti mi awon akoko tan ba ti le kokoko mi awon te ba wo abala akoko ifi gba gajo yen ball e o ka pore ni o ko Everton gba soju le iko Man U to je to lo soju le ni mo rivers yen shot on target ton gan dere ke o se nteyan le to je bi nira fun asoli bo yen low ball kekere bayi na ni won ka fun le to tan si pe won ko bi ko bo ba se mi awon tan bayi won yonda gbogbo awon agbara yen fun iko Everton
2: pe karaye ma operate lo
1: so ti won to si jolu ko le nbele ti papa te ma nbori pe la mi ayo kan te ba sile te tun fi kejile yo re alatako e wa pada seyin ayen na wa raye operate won raye gba won mo inu ile titi equalizer e fi waye so even won lori ofe ati mi awon elekeji ni kesi ko won na se daada ju
2: nigba ti won mi awon elekeji
1: sesco ba wole so e mero pe olukọ nile ko ba won soro pe e ti mu mi awon akoko alatako ma nberu ni pe ko ma di meji iyen te ba gbe na le won but aye pe ti yonda possession fun pe oke
2: e ma se bo ba se
1: eyin na gba a defend e ko Man U on se ko to le defend go papa julo go kan ti pe lati bi odun bi marun mefa seyin ta to ma ti gbe na le won wa ja wa le ni won o ni wa la kankan to ba won
2: we ba won awon lemo lagbanjan
1: wa la kankan re re
2: won lagbanjan won o fi se ka
1: won o fi se ka so te ba pe fe ki mo bori e urujo iswich ta yen ni se ba to di 1-1 te so di 2-1 won sa le so di 3-1 3-1 to so da yen lo mu gboya di
2: so ti Man U gba fe ma gba bo ti fe ma enjoy ka ma ke se pe won fi go
1: e wa pada se e wa yonda pe kalata
2: bu da won nilo lati ma lead gba bi 2-3 or goals
1: 2-3 goals ke to le
2: gbe tori won pada score
1: won pada score won
2: iya le ma gbe gogo
1: won so ma gogo
2: so be
1: mo ni won so ma gogo
2: so le kan
1: mo ni won so ma abi kile to fe
3: ada so ala la podo temi mi ro pe ta ba so pe owo eyin won o da pe o yanyan to yes a ri so tabawo lati gba ti league ti bere nile gesi bayi o si match kankan won ko zigi less than 2 goals so ka wa wo awon iko ile to mi awon koju won je nje sa won yen wa lara awon to ni best attack
2: to ye ki o ma wa mi awon meji
3: goda iswich mo ro pe 5-2 na gbanjo ti iswich na o ti e o na mi awon meji so lapodo ti temi o de tabawo owo eyin ko Manchester United ko si nkan tuntun kankan be to yàtọ̀ sí ti àwọn previous season. Téèyàn bá dẹ̀ wo akùdé eléyìí ti kọ Manchester United ti ní bọ̀ láti bíi sáà bíi mẹ́rin tó jẹ́ pé iye àwọn almost iye àwọn tán bá gò náà níye tí wọ́n concede at the end of the season. O yẹ kí àtúnṣe.
2: Irú ikọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ yẹn fún lópin sáà
3: lópin sáà
2: ó yẹ kó mọ̀ pé ẹ̀yìn yà ò ní nǹkan tẹ́ yẹn gbọ́dọ̀ rí láyé
3: bẹ́ẹ̀ ni
2: new player
3: ìyà ó yẹ kó wà ń bẹ̀
2: ó kéré tó bíi mẹ́ta
3: bíi ó tiẹ̀ wá àti ẹ̀wà rírú ẹ̀rí méjì tó jẹ́ pé wọ́n máa wà ní line up
2: tí wọ́n lè mú stability ní èbò tí màá yìí máa ń sọ
3: bẹ́ẹ̀ni Maguire náà láti
2: àbí kí ló máa ń pè
1: stability
2: náà stability ok
3: Maguire náà láti rí láti ijó ẹ dẹ̀ wò ìgbà tá a ti ń complain nípa calamity Maguire Martinez náà láti mọ̀ wípé wọ́n jọ máa pair àwọn Luke Shaw náà ni so lápọ̀dọ̀ ti tèmi kò sí àtúnṣe kankan
2: ó lo lẹni yòrò ní sí rifle back kọ́ ló ti lò
3: lánàá lẹni yòrò kẹ
1: ó gbé wọlé nígbà tó
3: lọ wọlé kẹ
1: nígbà tí lẹni
3: yòrò gánà ti lo bíi sáà bíi méjì mẹ́ta lọ báyìí so o no improve ẹwẹ́ yìnyẹn
2: ẹni tí ò rí bọ́ ọgbà ò lè improve
3: ẹ ẹ sọ ẹ kí ló ṣe injury prone player ni so o náà ń ṣàpèjúwe ibi tó náà dá mọ́ ni.
2: ọ̀rẹ́ kò burú ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àwọ̀ Arsenal Chelsea olùkọ́ ni Zabi Alonso ó ní pé mistake kasoso náà ló ń ṣe nínú ìfigagbága yẹn náà ní pé òun gbé Moses Caicedo wọlé pé kò tí ì fi titan láti ń lé mistake tó àfẹ́tí géèmù yẹn pé irú ẹ̀ ò dẹ̀ lè ṣeun mọ́ ṣùgbọ́n ṣé ibi mistake ẹ̀ wà nìyẹn lóòótọ́.
1: Tẹ́mi àti ìwò náà máa wò pé tẹ́mi bá wo bí ikọ̀ Arsenal ṣe ń play látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ ìyẹn mọ̀ pé ikọ̀ Chelsea náà ni àkọ́kọ́ ta le so pe o fa won ni kon

0: ẹnàpájá délé òkèrè lọ́hùn-ún òun la máa ń mú wá sétí gbọ̀nyìn àwọn ìròyìn ọ̀hún tá a kó wá sétí gbọ̀nyìn o àfẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè ba àmọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ bó ṣe wá ń ṣẹlẹ̀ yìí àwọn aládùúgbò kan tá a máa ń gbà níkàn ní ọmọlúàbí o pé gbogbo ohun tó bá wù kí bí ó sọra rẹ̀ dà ó fẹ́ mọ́ ọbọ̀ lọ́wọ́ iwájú ó fẹ́ mọ́ ọbọ̀ lọ́wọ́ ẹ̀yìn ó fẹ́ gbọ̀tún yọ ni àbó fẹ́ gbòsì yọ ọba tó ni wá kó dákun kó jọ o kó mọ̀ jẹ́ ó sọ̀kalẹ̀ sọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ wá dà gìrìgìrì wá sí ìtàkùn ayélujára eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ẹ kàn láìka ẹ̀kọ́pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀vẹ̀ ẹ̀kọ́pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ àtẹ̀yìn àtàwa ìfẹ́ ló so wá pọ̀ o olúwa ọba kò ní í jó jaláíláí ẹ wo àwọn àkòrí eléyìí tí ìròyìn bá gbèrú ibẹ̀ láti bẹ̀rẹ̀ o ọ̀gbọ́ bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti mọ ọ̀fẹ́ tí yín kóyàwó ìròyìn ìlọ̀rù balẹ̀jọ́ nu ìyá àdínìyìn náà ni o aminat adétun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ńkọ́ òun ṣe dáadáa ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn àkòrí eléyìí tó ti ṣúyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa gbogbo pàápàá jùlọ àwọn ìròyìn eléyìí tó jẹ́ pé ó gba ńkọ́ o ó sì rèé gbì ìwé ìròyìn punch rèé o níbi tí ẹ ti ń ṣe lálàyé pé ọ̀rọ̀ mọ̀dí bó lọ yá mi ni nígbà tí ẹ ní ọmọ ọdún mẹ́tàlá kan eléyìí tí ẹ porúkọ tiẹ̀ ní mubarak mahood ó mọ̀ ṣe bẹ́ẹ̀ dágbére fáyé pé ó dìgbò ṣe o ǹjẹ́ bó ló ṣe dágbére fáyé wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yí pé bàbá tó bí i lọ́mọ ọdẹ ni o ó tokó ọdẹ dé ó wá gbé bájínátù ìrìn burúkú ti fọná lẹ́nu eléyìí tó ń lò láti fi ṣiṣẹ́ ọdẹ rẹ̀ ó gbé lẹ̀ bájínátù yìí ọtá kúnú ẹ̀ o mubarak ṣeré débẹ̀ ó fa ìbọn ìbọn ọ̀hún ó sì rógbìnrà ó lọ rèé dún lára mubarak bó gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkangbè ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tòní o àmọ́ bá a bá lọ sí ìpínlẹ̀ èkó gbáǹkangbè kan ó mọ̀ fojú bàdé ń bẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ ipe arákùnrin kan eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní basit òun náà lọ́mọ̀ ti di ẹni àná báyìí o látàrí bí wọ́n ṣe ní àwọn ọmọ wọlé ìyábú ẹkú kan wọ́n dòòyì ka wọ́n lù títí tí ẹ̀mí tẹ bóde pò kan lára rẹ̀ èyí tó wá gba nǹkan tó gbìn nínú ìṣẹ̀lẹ̀ náà ni pé basit ṣẹ̀ṣẹ̀ darí wálé ni o láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún léyìí tó sì jẹ́ pé ó wálé fún ètò ìgbéyàwó eléyìí tó fẹ́ ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó lágbára kọ̀ ni o ìpínlẹ̀ èkó ló ti wáyé iléeṣẹ́ ọlọ́pàá ṣe ti wá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ìgbésẹ̀ wo ni ẹ ti gbé lórí àwọn karambà ní ẹ̀dá èyí tó lu ẹni ẹlẹ́ni pa gbáǹkangbì tó lágbára mọ̀ ni ẹ gbọ́ ò bá kókó rẹ̀ bá ti tó bàbá wa fẹsẹ̀ kan yà ní ìpínlẹ̀ edo gbáǹkangbì kan náà tún fojú bàdé ń bẹ̀ o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka wọn ti ń bẹ ní ìpínlẹ̀ edo òun náà ni ẹ̀mọ̀ ti náwó gan àwọn afurasí mẹ́sàn-án kan o léyìí tí wọ́n ní àwọn mẹ́sẹ̀sán tá a sọ nípa wọn yìí ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n òun náà ni pé wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú gbígbẹ̀mí lẹ́nu àwọn ògo wẹrẹ méjì kan ọmọ kéékèèké ni wọ́n àti ẹnìkan léyìí tó jẹ́ pé olóyè ló jẹ́ lágbègbè wọn kò tán bẹ́ẹ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn mẹ́sẹ̀sán tí wọ́n náwó gan yìí wọ́n tún ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu dẹ́rẹ́bà awakọ̀ kan tèmítèmí wo bó ti ń wọlé yìí gbáǹkangbì alágbára ní bẹ lórí tábìlì
1: ó lágbára
0: ó kọjá kà sí nǹkan ni o láṣẹ lọ́wọ́ elédùmarè àtàwa àtàwọn olólùfẹ́ wa gbáǹkangbì aburú kò ní sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa tèmítèmí máa fọkàn bá kinní ọ̀hún bọ̀ o wọ́n ní àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé agbègbè funtua ni wọ́n ń gbé ní ìpínlẹ̀ katsina wọ́n ní àmọ̀ ti bóde báyìí
1: o
0: léyìí tí wọ́n ní láti ìgbàdégbà òun náà ni àwọn karambà ní ẹ̀dá ikọ̀ akọ̀nọ́nà tó ní agbára òun náà ni wọ́n máa ń wá ságbègbè wọn o wọ́n ní bí wọ́n bá ti dé báyìí wọ́n ń wọlé torótoro wọ́n ń wọlé torotoro ni léyìí tó jẹ́ pé bájínátù ìrìn burúkú ti fọná lẹ́nu o ni wọ́n mọ̀ dálẹ̀ àfi ìgbà téèyàn bá dọ̀ máa kàálẹ̀ o bó o wá ni ọ̀rọ̀ ṣe jẹ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ katsina ṣé wọ́n ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ìgbésẹ̀ wo gan ni wọ́n ti gbé gbáǹkangbì alágbára mọ̀ ni ẹ mọ̀ gbọ́ o lọ́sàn-án tó ní àmọ́ṣẹ́ ní ìpínlẹ̀ sokoto wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà oh my god àwọn eléyìí ti ṣe gudugudu méje wọ́n tún ṣe yàyà mẹ́fà o apapo re nko metala o na ni je won ni je jemo pe awon karamba ni eda kan eleyi ti pe ra won ni iko agbesumo mi won yabo baraka won temetemi bi en ti yabo won bayi oh my god awon na mo bi awon osise ologun na lo de ba won lalejo lojiji bi en ti de ba won lalejo bayi ah ogoro won bayi o ni ati na ti sanle o koda awon kan jabuku buku eleyi ti nbe lowo won PTA gun AK-47 eleyi ti ani won kojo lori ran ti e fi sise labi won ti gba le lowo ko wa won ibo wa loro won de duro banko gbi mo ni e gbon lo san tun ni
1: to emi na ki eyin ara ile banko gbi royin te siwaju ni kan omoluabi splash 105.5 fm temilade aloko ohun ni mo nje o ohun ti aro tele ko mo ba nti aro
0: je ami o
1: to nipele ondo won ni baba olomo meta kan eleyi ti won sadede ba oku awon omo re meta ni etido won ni baba na ti so pe e ma fi lo mi mi o fe itan wipe awon omo ohun momi yo ni o o ni wipe iwadi eleyi to gbogbon to rinle ohun ni ke bo ohun se o si isele to mu emi awon omo ohun lo won ni amosa o won ni bere ohun ko na ni o ti bere bayi o leyin ti won se awari oku awon omo na ninu oko kan iwe iroyin the punch ati vanguard lo gbe iroyin ohun
0: o da ba ba lo silu abuja abuja ile obe abuja ile agbara o won ni awon ise olopa ile ti nbenbe ni amo ti nawo ga awon afrasi kan o nje bo ni tawon ile ise je won ni o ka won be ba fe mo mewa ni won ni se wa ri ise labi teyan layo o na ni pe awon ero amunawa transformer e ti ri si awon adugbo won lawon ile mi ba ti gbe sumo awon transformer on bayi won mo yo awon eya ara re le ni le to je pe awon eyan ti gbe lagbegbe ohun inu okoko birimu ni won so won si awon ti ti nawo ga ohun melo ni won awon esibi joro te ti gba le lowo won ko ni bo wa loro won de duro eyan mo gbo losan toni o gba nko o
1: to ni ipile zamfara won ni eni ti se olusiro owo ni ile eko now nibe na ni won ni awon agbebon won ma ti yibon pa ni ipile zamfara ni obo lo se je kolo eledumare ko sanu wa won ni won ran ni eleni lo si orun osan gangan ni iwe iroyin the punch lo gbe iroyin na
0: o da iwe iroyin vanguard lo gbe eleyi o won ni arabirin kan ile ti o poruko ti e ni saratu jibo won gule tin kede pe won wa won mari won o sun won o wo won si gbe lato ilede wa Nigeria pelu oko furufu won ti gbe ore jale ni kata won lo ti de kata koda o wa lara awon ero ti an jale ni popo ko furufu won ni kata won ni sugbon sa oro ti bo pede bayi o tori pe arabirin te pe ni saratu jibo won mo ti ri bayi o iyen ni doha ile ti nbe ni kata bo wa lo se rin e mo gbo losan toni bakoko re ba ti tun ni
1: to won ni awon eyan kan na ni won se be ti won se kuka pa okunrin kan o won ni ana doju ku ohun na ni won na okunrin na o ni won bi ojo bi melo kan si igbeyawo re ile ti won ti da soju ona ipinle eko ohun na ni isele labi ye lo ti waye o eni eleni to tin wo ojo ayo re ni waju bayi ki wa lo le de ki lo le sele olorun mo je won o si wa mu o olorun mo je asirin o iwe iroyin daily post lo gbe iroyin na
0: olorun oba to ni wa mama sanu wa mo ni o irin ajo alode mama je ba won ni ru ajo be o won ni enikan le to je pe osise feyin ti osise olopa ni won ni onito won a mo je Emmanuel Ahmed won ni lasiko gba to lo re se ipade pẹ̀lú àwọn olókoòwò kan lè tó jẹ́ pé ọ̀rẹ́ ni a jọ jẹ́ o alọ́ rẹ̀ ni a rí wọn ò rí àbọ̀ rẹ̀ títí di àkókò tá a sọ̀rọ̀ yìí ìwé ìròyìn punch ló gbé ojú ewé kẹrin ló sọlẹ̀ sí bó o wá nẹni ẹlẹ́ni ṣe rìn ṣe lè ṣe ọlọ́pàá ti bọ́ pẹ́ níbo niṣẹ́ ìwádìí dé dúró àwọn èèyàn wo gan ni a jọ ṣèpàdé ìgbà wo ló kúrò lọ́dọ̀ wọn léyìí tí ò fi láǹfààní àti darí délé mọ́ gbogbo ẹ̀gbọ̀gbọ̀ ẹ̀gbánkọ̀gbìn ló bá rìn ẹ gbọ́ lọ́sàn-án
1: wọ́n ní ní báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti ba àwọn méjì kan o lórí ìpawọ́pọ̀ lọ fọ́lé onílé wọn nígbà tí wọ́n fọ́lé ọ̀hún tán wọ́n jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tá a mọ̀ sí iphone wọn ni wọ́n sì lọ rèé tà á ní ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n náírà 25,000 èyí tí ẹ̀rọ kẹwọ́ yá lẹ́fù iphone kankan wà báyìí bẹ́ẹ̀ pé 25,000 lèyí ó tà á iwe iroyin the punch ohun lo gbe iroyin ohun
0: o da iwe iroyin punch na lo gbe eleyi o ni se pelu awon ajo ti NDLEA
1: ke won wi
0: iyan awon ajo eleyi to gbogun ti lilo to ti gbigbe egbogi oloro ni won ni jeje mo pe owo won o ti ba frasi kan bayi le to je pe fe kan tele ri eni olobo ni o o ti lo le lari o ti lo buro to ni sona o ti wa pada de kaka kokogbon komo tun pada si di iwa ese mo won ni jeje mo yi pe yo wa lo re mu egbogi oloro ti ti pe kan mo gbe mo yo wa re lolomi yo ma pe ti lohun ta fa won eyan bo gan lowo palaba re ti se segi eyan mo tun gbo losan toni ba koko re ba titi ni
1: to won ni ifina mo awon omo ogun orilede yi ati ikolu kogba eleyi to nwaye laarin awon agbesumo mi onigun segun won ni o ti sokun fa re o to si je wipe awon omo agbesumo mi ko iswap ti won to 25 ati awon molebi won na ti kawo awon mejeji soke bayi wipe alawon ojamo alaafia la won fe o awon surrender awon juwole ni ipile Borno ohun na ni eleyi ti waye o iwe iroyin Daily Post ohun lo si gbe ekunrere iroyin na
0: o da iwe iroyin punch lo mo se lalaye pe ijoba apapo ilede wa Nigeria ni mo ti bere ise bayi o eje kini ise nti e bere won ni afara eleyi ti nbe ni kara to lo re jade si bega ebe ti ma fara ohun eleyi to wa ni opopo na morose ko silu ibadan won ni olabayi ise ogberaso ise atunse alagbara yo gberaso o ni ni afara ohun eleyi ti nbe ni opopo na morose ko silu ibadan ijo wo wa ni se ogberato won ni ojo kejo osu kesan odun 2026 ni gbankogbe to ba yo wa ni o tori tan ba pari opopo na ohun ti o si pari afara ta so nipa re yi yo mo je anfani fun kowo omo ilede wa Nigeria eleyi to ba ti ngba be ko ja ni ase dansaki won fe leyun o olohun je won se aseyori
1: ami ase to gbankogbe kasolayo lodo temi bi ohun na lo nso wipe ile ise olopa na lo ti sawari awon oko merin kan eleyi ti awon kan ti jigbe won ni won si da won pada fun awon to ni won ni ipinle Kano
0: o da iroyin eleyi lo mo n pariwo tatata pe ojo ibi o se pataki o se koko eni odun ba ti balaye kiru eni be ko ko sope ni o lati ikan ni omo luabi awa mo pariwo tatatan pe olojo bi akiyin eku ewu odun tutun eleyi te lanfani ati gbori wonu eyi o won ni igbimo alase ati awon osise ti West Mina Communication Limited le toko slash 105.5 ikani omo luabi nu ati lagelu 96.7 eti si aburo re to fi wa je aburo won patapata iyen slash 106.7 eleyi ti nbe nilu Abeokuta won ni gbogbo apatapata bayi o na la mo panupo o ta leni tanki iranse olorun ekan lawujo Olusagutan odekunle eprafa baba se be tun le lodun iyin ni loni ni o bo gan lo se wa je eyin o mo gbo losan toni o ba koko re ba ti toni o
1: be ni e je ka sare lo soju de oja
0: ta ba pada de gbankogbi yo tesi waju
1: e ku kale.

0: eka bo pada o iroyin gbankogbi wa setan lati gbe atan baye tori pe o n lo lowo waju o awon to ku nko won wo tele leyin ni o de esin to ti siwaju ti papo kinina
1: eye jampata
0: o de ja lo sinu we iroyin punch le to jade fun toni tori pe gbankogbi iroyin kan o mo foju bade nbe temeteme so n fo kan ba kini ohun lo won ni omo odun meta la kan ile to je omo okunrin Mubarak Mahmud ni apo oko re o won ni omo ti dagbere faye podigbo se ninu isele asita abon eleyi to waye iye ni abule kele to pe ni abule udubo eleyi ti menijoba abile gamawa nipile bauchi ni eja lo sakate ni ti sagbenu so fun le se olopa iyen ni ipile bauchi sp nafiu abib nigba ti o mo pa bi iya bi doro lori isele na o ni se ri ode kan eleyi ti aporuko te ni sulaiman amza eni odun ma le ni ogbon ni 35 years old hunter won lo dari de o eni lati oko ode re eleyi to lo ni nkan bi ago merin abo oro le ojo abameta saturday won ni bo ti nde bayi o gbe ibo re eleyi ti otakunu edenu lo ba na ranro ibo ohun eni sigun yara eleyi ti nbe ninu ile o won ni gba ti o gbe ibo ohun kale nbe ma mubarak omo odun meta lata nso nipa re ye won lo wonu yara re bo ti denu yara re bayi tarata nibi bajina turi buku ti fo na ekun lenu eleyi to gbe kale to nti ota to kunu e ba kan ibe na ni mubarak sere lo won ni bo ti nde be bayi o nfi ibo hun sere o nfi ibo na sere o lo re fa nibi ti a ti ma fa ibo hun titi ma rogbira won lo fa ibo na ibo rogbira ota fan si mubarak lara ha o mo se o Mubarak dagbere faye pe o digbo se won ni ogba ti isele isele won sare to ile ise olopa lo ile ti be ni gamawa bi an ti debe o na ni an pariwo fun won o pe dakun egba wa o ibon ti an gbe kale lo mo isere debe won nigba ti won o debi ti isele ta n wi ti sele eyin ko ye eyan wa Mubarak Mahmud yi o ti wa ninu ikun ara re won ni bi o se debe ko se ko sai se o awon osise olopa nibi iwadi eleyi ti won kokko se won ni nipa papa ohun na ni won ya aworan re lele bi to dake si leyi ti won si fa oku re le awon obi re lowo ki won le lanfani ati lo re sin ni ilana ti musulumi oro di soro ala o baba to ni wa ko sanu wa ni won ni ti se commissioner fun de ise olopa ni ipinle na iyen sani omo lori aliyu nigba ti o mo gboju bakare ninu fa awon ise olopa eleyi to tete debi ti isele na ti waye o ni ijeje mo bi pe igbese idikunjale kan iba tun waye o ni gama wa ohun bi ko se igbese kiakia eleyi ti awon ose olopa ti won gbe gege bi abibu se wi o oni se re ti se commissioner fun ise olopa o ti ro gbogbo awon ti ni bajinetu ti en fi nsise iyen lona to bo fi mu awon ode pe dakun o be ba ti gbe bajinetu yin de e mo mo gbe si arowo to ibi ti awon omo keke ki o ti mo se de be ki lu fe sele ta so nipa re yi ko mo ba a ma waye iwe iroyin punch lo gbe loni gbankogbi lo da lori tabili wa
1: to won ni okunrin kan ti won poruko re ni basit ohun na ni won ni awon ara adugbo kan won ma ti na titi de oju ku o won ni adugbo ohun na ni o wa ni ipinle eko ni erekusu ipinle oko latara wipe o fi moto re gbayan o se salo won ni basit ohun na ni won lo sese pada si orilede nigeria lati le okere lati wa se igbeyawo won ni awon ti won wa ni agbegbe ohun na ni won si na tititi ti emi fi bo lenu re won ni o okunrin kan eleyi to n gbiyanju lati fu ona ni agbegbe kan ti won pe ni pate ohun na ni won ni basit kolu won ni kaka ki basit o duro ohun na lo si mu ere lalala won ni awon ti won je olugbe gbogbo ohun awon na ba gbaya eleyi ti owo won si pada te won ni titẹ ti owo won te ni won bere si ni koponpobo ti won lo orisirisi ohun kan ilewu lati ma fi na basito won ni eyan kan ti isele ohun to soju re sugbon o to ni kan ma daruko ohun ti tori abo oni wipe basit na lo ti n wa oko re de gengere opopona freeman nigba ti isele ohun waye won ni elomi to tun gbe lagbegbe ohun afolabi lawa ohun na lo wa so wipe koda oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń lò láti fi na ọkùnrin náà àtẹni tó mú orógùn àtẹni tó má dá àtẹni tó mú kùmọ̀ náà ni wọ́n ní wọ́n ń dáàbò títí tí bàṣítì tó fi dákú lọ gbọ̀ràn gandan wọ́n ní pé ìgbà tí wọ́n rí pó ti dákú lọ gbọ̀ràn gandan ní gbogbo wọn ni wọ́n bá fi ẹsẹ̀ fẹ́ wọ́n ní wọ́n sá tèfètèfè kúrò lágbègbè ọ̀hún títí tí bàṣítì tó fi dágbére fáyé wọ́n ní bẹ́ẹ̀ kẹ́sì mọ́ wo ìwọ̀n bí ọ̀sẹ̀ méjì òun náà ló kù tí bàṣítì ó ṣe ìgbéyàwó kí ikú yìí kò tó kan ilẹ̀kùn rẹ̀ ikú oró kọ́lọ̀ elédùmarè kó ṣàánú wa o wọ́n ní ẹnìkan tó sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti ba àwọn kan o tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ìwé ìròyìn daily post òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún kọ́lọ̀ elédùmarè ó má jẹ́ arírú ẹ o ọjọ́ ayọ̀ wa kó dé bá wa láyọ̀ àti ní àlàáfíà nínú ìlera àti ìdẹ́ra ni o àní rí ìṣẹ̀lẹ̀ láàbí báyìí o
0: máa ṣe
1: lédùmarè ká sì tún máa bára wa sọ̀rọ̀ ìdájọ́ ọwọ́
0: kò dáa
1: wọn tẹ kú wá sọ bóyá ẹni tó gbá
0: bóyá òkú àbí òkú wọn kàn lè fọwọ́pọ̀ wọ́n sì nẹni ẹlẹ́ni wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó mọ̀ ṣe o ó dà wá já lọ sí ìpínlẹ̀ Edo nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ wọ́n mọ̀ ti pa bí ìyá bí dun ọ̀rọ̀ o wípé àtàwọn náà jọ ṣiṣẹ́ ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ elétò ààbò míì náà mọ̀ jọ ṣiṣẹ́ o iṣẹ́ ọ̀hún àṣeyọrí wáyé lórí ẹ̀ ǹjẹ́ kí ni àṣeyọrí ọ̀hún o wọ́n ní àwọn ní àǹfààní láti mú àwọn afurasí mẹ́sàn-án kan léyìí tẹ́ ni àwọn afurasí mẹ́sẹ̀ẹ̀sán tá à ń sọ nípa rẹ̀ yìí bá a bá wa lọ tá a wà bọ̀ wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ o nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí àwọn ọmọ kéékèèké méjì kan ẹnìkan eléyìí tó jẹ́ olórí lágbègbè kò dí mẹ́ta àti dẹ́rẹ́bà awakọ̀ kan kò dí mẹ́rin ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà asp eno ikwedem nígbà tó àwọn ọmọ ìyànjọ́ ọ̀hún síta náà tẹ̀jáde tó fi léde fún àwọn oníròyìn ìyẹn nílùú benin ó ṣe lálàyé pé ṣe rí o iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ̀ níjà tó òun náà ni ẹ tọ́kọ́ láǹfààní àtinẹ́wọ́ gan arákùnrin kan ẹni ọdún mẹ́tàléníogún eléyìí tí ẹ porúkọ tiẹ̀ ní ọmọhùdù innocent léyìí tí wọ́n ní òun àtàwọn sọmọgbé rẹ ní ẹjọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ nínú gbígbẹ̀mí lẹ́nu àwọn ọmọ kéékèèké méjì èyí tá a sọ nípa wọn yìí gẹ́gẹ́ bó ṣe wí o oníṣẹ́ rí ọ̀rọ̀ ó dé ti gba wọn ní ọjọ́ 31 oṣù kẹjọ ọdún 2026 léyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ikú eléyìí tó wáyé lórí àwọn ògo wẹrẹ méjì ọ̀hún léyìí tó mú kí iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ kí wọ́n lè ṣe ìwádìí pé àwọn ogan ni ìka ọ̀dájú eléyìí tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ wọn nígbà táwọn ó débẹ̀ báyìí ó mọ̀ ṣe o òkú àwọn ọmọ kéékèèké yìí ni wọ́n bà léyìí tí wọ́n ní wọ́n mì wọ́n sọ̀tún wọ́n mì wọ́n sósì ẹ̀mí ti bọ́ lẹ́nu wọn lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti palẹ̀ òkú àwọn ọmọ kéékèèké méjì ọ̀hún mọ̀ o léyìí tí wọ́n ti kó wọn lọ sí ilé ìgbófùkú sí níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àyẹ̀wò kí wọ́n lè mọ irú ikú wo gan òun náà ni wọ́n fi rán àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn àrèmọ́bọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ó ti wá ṣe lálàyé o pé ìwádìí ti gbiná yá ó sì ti fẹ̀nà rẹ̀ jú ní ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí tó gbọ̀ngbọ́n tá a bá sọ̀rọ̀ ìwà ọ̀daràn ìwé ìròyìn daily post lónìí ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: tó a jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ láàbí yìí ó jẹ́ eléyìí tó gbomijé lójú ẹni gidigidi gan ni o kẹlẹ́dùmarè kó bá wa tu àwọn mọ̀lẹ́bí náà nú wọn ní ìdílé kan ní ìpínlẹ̀ Ondo náà ló ti ń béèrè fún ìwádìí tó gbọ̀ngbọ́n lẹ́yìn tí àwọn ọmọ mẹ́ta tí wọ́n jẹ́ ọmọ bàbá àti ìyá kan náà tí wọ́n pàdánù ẹ̀mí wọn lẹ́bàá odò nínú àbáríkè ọmọ ogun ilẹ̀ yìí ọwọ́ 22 ní ìlú Àkúrẹ́ wọn ni àwọn olóògbé ọ̀hún náà ni àwọn ọmọ méjì tí wọ́n jẹ́ ọmọ ọdún 11 ìbejì ni wọn joshua àti jacob òun náà ni wọn porúkọ wọn àti àbúrò wọn ọmọ ọdún 5 blessing wọn ní bàbá wọn samuel jonah òun náà ló sì jẹ àgbẹ tó sì tún máa ń ṣiṣẹ gẹgẹ bí ẹṣọ aláàbò ní bárẹkẹ ọhún wọn ni ó wáá sọ wípé òun ò gbàgbọ wípé àwọn ọmọ òun ló mumi yó ó ní òun ní ìgbàgbọ wípé àwọn ìṣe kébékèbé kan ó wáyé látara ìpapòdà àwọn ọmọ òun o wọn ní ìròyìn jẹ kó di mímọ wípé òun ti mú ẹjọ náà lọ sí ọdọ àwọn ọlọpàá bẹẹ sì ni tí àwọn pawọpọ láti wá àwọn ọmọ náà o wọn ní láti àárọ̀ ọjọ́ Sátidé wọn ni kódà àwọn ń kọ àwọn tún lọ wo inú ilé ìjọsìn àwọn bóyá bẹ́ẹ̀ làwọn ọmọ náà lọ wọn ní ṣùgbọ́n gbà tó di ọjọ́ kejì làwọn tó rí àwọn ọmọ náà wọn ní ṣùgbọ́n ohun kan eléyìí tó ń kọ òun lóminú ni wípé nígbà tí wọ́n ṣí ojú òkú àwọn ọmọ yìí òun rí wípé ipá ń jáde láti inú etí wọn ó ní bákan náà èyí tó jẹ́ obìnrin náà ni òun rí ẹ̀jẹ̀ lára rẹ̀ ó ní kò sómi lára wọn bẹ́ẹ̀ sì ni omi ò jáde láti kun wọn bẹ́ẹ̀yàn bá ṣàmumi yó omi ó ṣàmọ jáde níkun rẹ̀ wọ́n ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ó ní lóòótọ́ o òun lè má lè fi ìdí eléyìí múlẹ̀ dáadáa o ṣùgbọ́n o òun fẹ́ kí àwọn tí ọ̀rọ̀ yìí kọ àwọn aláṣẹ kí wọ́n ṣe ìwádìí rẹ̀ dáadáa nígbà tó wá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ láabi yìí ẹni tí ṣe agbẹnusọ fún ọwọ́ kejìlélọ́gbọ̀n ọmọ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tó wà ní Àkúrẹ́ Ọmálẹ̀ Innocent ó ní wípé kódà orí ẹ̀rọ ayélujára àwọn ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ lòun ti gbọ́ kinní yìí ó ní ṣùgbọ́n o òun sì ti fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn ọlọ́pàá wípé kí wọ́n ṣe ìwádìí wọn bó bá ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní bó tilẹ̀ jẹ́ wípé wọn àti ilé sọ wípé ohun kan báyìí ló fà á tí àwọn ọmọ náà tí wọ́n fi pàdánù ẹ̀mí wọn ṣùgbọ́n ohun tí wọ́n sọ òun náà ni wípé àwọn ọmọ yìí àti bàbá wọn ni wọ́n jọ ń ṣiṣẹ́ lórí oko kó tó di pé àwọn ọmọ náà sọ wípé àwọn ń lọ sílé tí bàbá wọn sì ń ṣiṣẹ́ títí ẹ̀ lọ lórí oko wọn ní ṣùgbọ́n lẹ́yìn bíi wákàtí mélòó kan tí bàbá wọn délé ni orí àwọn ọmọ yìí náà sì ni mọ̀lẹ́bí gbogbo wọn wọ́n dà síta wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ náà o wọn ní títí di àsìkò tí wọ́n kó ìròyìn yìí jọ wọn àti ilé fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé nǹkan báyìí ló ṣokùnfà ìpapòdà àwọn ọmọ náà nígbà tó wá ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ó ní wípé iléeṣẹ́ ọlọ́pàá ńkọ́ náà ló ti bẹ̀rẹ̀ ìwádìí láti fi mọ ohun tó mẹ́mí àwọn ọmọ náà lọ lẹ́dùnmarè ó mọ̀ já sọ fún àwọn ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà àwọn ọmọ kéékèèké
0: náà ṣàánú gbáńkọ̀gbìn tó lágbára ni ọba tó ni wá yóò máa ṣàánú wa gbogbo ibi tójú wa tó lórí ara wa lórí àwọn ọmọ wa ọba tó ni wá yóò máa fàbọ ẹ̀bùn wa
1: o
0: gbogbo ibi tójú wa ò tó lórí ara wa lórí àwọn ọmọ wa lórí ẹbí wa gbogbo ọba tó ni wá yóò máa fi ṣọ ẹ yóò máa fi ṣọ wa o ó dá gbogbo ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ ẹ tò lọ́wọ́ọ̀wọ́ síta pé ìjọ ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ibadan a mọ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ìfẹ́ ló so wá pọ̀ olúwọba kò ní jó jaláìláì ẹ wá já tútọ́ tààràtà ká lọ sí ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ katsina o wọ́n ní àwọn olùgbé ìyẹn ní agbègbè kan eléyìí tó ń pè ní funtua eléyìí ti ń bẹ nípínlẹ̀ katsina òun náà ni àmọ̀ ti kẹ́gbàjarè o sí àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n kẹ́gbàjarè sí ìjọba wọn ní ìpínlẹ̀ katsina bí ẹ̀mọ̀ dákun ẹ̀mọ̀ jọ àwọn kàràǹbà ní èdè eléyìí tó jẹ́ ikọ̀ akọ̀nọ́nà tó ní agbára òun náà ti wá sọ ọ́ díṣẹ́ o ǹjẹ́ ṣe kí ni wọ́n mú nìbàdà wọ́n ní gbogbo bàbá yìí òun náà ni wọ́n máa ń wá ságbègbè àwọn wọn ò lọ́jọ́ wọn ò lóṣù wọn ò lọ́sẹ̀ wọn ò lásìkò ìgbà tó bá ti wù wọ́n ni o ni wọ́n yàgò bàbá ká agbègbè ti funtua lọ́hùn-ún wọ́n ní bàbá sì ti ń dé báyìí wọ́n mọ̀ da bájínẹ́tù lẹ́ẹ̀rin burúkú ti fọná lẹ́nu ni wọ́n sì mọ wá yin ìbọn ọ̀hún fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ò sí ẹnikẹ́ni èyí tó lè dá wọn lọ́wọ́ kọ́ nílùú tó lọ́ba tó níjòyè kódà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n tún wà ńbẹ̀ irú kí wàá lélẹ́yìí bí kì í bá ṣe gbáńkọ́gbìn wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gbọmọgbọmọ ní mọ̀ọ́mọ́ wáyé o lẹ́yìn tí ẹni àwọn afurasí àdìhámọ́ra ogun èyí tí ẹni ìgbà tó bá wù wọ́n ni wọ́n mọ̀ ń ya bo agbègbè tọ̀dọ̀ tiwọn lọ́hùn o wọ́n ní bí a bá ti débẹ̀ báyìí wọ́n ń ṣiṣẹ́ láabi lọ ni lára àwọn agbègbè lẹ́yìn tí wọ́n ni wọn ò lè má dé láti gbàdégbà kàṣúwá mátà wọ́n ń débẹ̀ o dandaji wọ́n ń débẹ̀ sokoto bypass wọ́n ń débẹ̀ tó fi mọ́ agbègbè kan lẹ́yìn tí wọ́n ní búrẹ́dì tá a mọ́ jẹun iléeṣẹ́ rẹ̀ ní bẹ́ẹ̀ káwọn bá dàbí ìgbà téèyàn ń polówó ọjà ni o ẹnìkan eléyìí tó jẹ́ pé olùgbé ló gbé lágbègbè ọ̀hún ìyẹn mohammed bello ní jẹ́ nígbà tóun ó mọ sọ̀rọ̀ ń tiẹ̀ ó ló ní abẹ́rí afurasí akọ̀nọ́nà tó lágbára ni wọn o ó ní bí a bá ti dé báyìí wọn ò mẹ́nìkan o wọn bẹ̀rẹ̀ sí ní da bájínẹ́tù lẹ̀ ni ẹni orí yọ
1: òdìlé
0: ẹni bájínẹ́tù bá wọlé sára rẹ̀ ọ̀run làálà wọn ò fẹ́ mojú ẹnìkan bó ti wù wò mà ó tẹ̀síwájú pé eléyìí tí wọ́n wá lẹ́nu lọ́lọ́ yìí fo didi wakati meji ohun na ni won fi yin bajina to ohun o le ti o si enikeni to le da won lowo ko ta nlaya keboje ta lo fe ku o ni be ni an ti mo se o o tesi waju na awon ore le to gbe kale pe nigba ti en yin bajina to ohun kaluku awon sawonu le ni ko se n to le bode ta ni won bida to lo re koju won o ni ru eni be won o ti bi o eja tun lo sakate nikan le to je pe olugbe lo je lagbegbe ti isele ta so ni tin waye o Jafar Musa o na ni je nigba to won ma soro o ni ewo gbogbo baba yi bi an ba ti bere lawon lo ma pe awon osise leto abo yen ni kona pe edako e ma bo won tun ti de o o ni aimoye igba o na ni awon osise leto abo ni an ti le won kabakaba pe ale ni da wahala ale nbi e ni raye labala bi won ni sugbon je ba tun ti le won loni nigba ti o ba tun fi to bi otun la won ton bonu ke to boju wo ke to boju ri won tun ti de oni me ba si de bayi won mo yin badina tun ri buku ti fona lenu mo eni keni e ti e ba ri ni o awon olugbe ohun won be si ni pariwo tantan pe edako e gba won isele jinigbe o to wa awon ara bi waye ikolu alagbara o to wo won waye o awon ibu odan loni ranran o to won won waye le to je pe o ti n pe fun apero le to ni se pelu eto abo lagbegbe ti funtua won ke si awon toro kan papa julo awon ose leto abo pe won dakun won jo oko pararo won ti o mo gbe kaakiri adugbo todo ta won ko to nkan tori bi kan ba lo ni isin o le to bi jo meta si jo merin ti won tun to foju gan ni mi o ni won dakun won jo won ba won ko se leto abo won wa duro bi ba yen lagbegbe funtua ki won le lanfani ati le awon eni bi kabakaba kuro lakata odo ta won iwe ron daily post lo gbe loni o gbankan gbi lo da lori tabili wa
2: babe why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
7: Eyin eyan mi, e káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì.
8: Ó pẹ́ o.
7: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
9: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
7: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
10: Ìyá mi, ó máa dùn gan ni.
11: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
12: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
15: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng. Fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ, gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
16: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Njẹ mọ pe idoti le so yin doloro be ba mojuto. E wa ko ba se ntoju ayika wa, lo awon idoti agbegbe fun mere mere paapa julo ajeko nje ni Oyo Waste Summit 3.0. E darapo mo wa ni 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma Kwangwe Doti Kenyi, Taya New, Asho New, Paper, Bali, Snail Shell, Car Plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
17: Bankogbe. Bankogbe iroyin. Iroyin agbosogbanun.
1: Tọ́ ẹ káàbọ̀ padà, gbáǹkọ́gbì ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí, ẹ sì rí wípé ọjọ́ ti ń rebi àná díẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní ẹni tí ṣe olùṣírò owó ní ìpínlẹ̀ Zamfara àbí ní ilé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí NAU, National Open University ti orílẹ̀-èdè Nàìjíríà, ti ìpínlẹ̀ Zamfara, Nasiru Marafa.

0: lẹ́kùnrẹ́rẹ́ ohun tí ó wáyé gangan kó tó di wípé wọ́n gba ẹ̀mí lẹ́nu ọkùnrin ọ̀hún o. Wọ́n ní ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún náà ló wá ṣe àpèjúwe márafá gẹ́gẹ́ bí ẹni tó fi tọkàn tara ṣiṣẹ́ fún ilé ẹ̀kọ́ náà tó sì jẹ́ wípé kódà onírúurú ipò òun náà ló ti dìmú kó tó di wípé ó di olùṣirò owó yìí. Wọ́n ní wípé wọ́n yàn án gẹ́gẹ́ bí olùṣirò owó ti ilé ẹ̀kọ́ náà ní inú oṣù kẹsàn-án ọdún 2022 eléyìí tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ pẹ̀lú ojú gẹ́gẹ́ bí ẹni tó mọ ojúṣe rẹ̀ àti akọ́ṣẹ́mọṣẹ́ láti fi rí dájú wípé ilé ẹ̀kọ́ náà ń kọ́ ó gòkè àgbà. Wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀hún náà ló wá bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn èyí ni àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ àwọn olùbáṣiṣẹ́pọ̀ àtàwọn ará yòókù tí wọ́n ń dárò ẹni wọn tó papòdà lójijì. Wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀hún náà wá ṣe ládùúrà wípé kí ọlọ́run àlá kó ṣe àforíjì fún kó sì àtẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ o kó fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ìpamọ́ra àtàwọn tó jọ̀rẹ́ àtàwọn tó jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbé lágbègbè pé kí Elédùmarè kó fún wọn ní ìpamọ́ra o. Kọ́lọ́run Elédùmarè kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ó dá ìròyìn eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ níkànnì ọmọlúàbí kódà àbí ká sọ pé ní ìkànnì ọmọlúàbí gangan.
0: Bẹ́ẹ̀ni.
1: Òun náà ni ìròyìn eléyìí ló ti ń jáde ìròyìn tó ní í ṣe pẹ̀lú ẹyẹ ọjọ́òbí ni o. Wọ́n ní gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ àti òṣìṣẹ́ ti iléeṣẹ́ West Minna Communication Limited léyìí tí a ti rí Splash FM 105.5 ìkànnì ọmọlúàbí Lagelu 96.7 òkè tó ga ju òkè àti ìkànnì ọmọlúàbí Splash 106.7 eléyìí tó wà nílùú Abẹ́òkúta gbogbo àpátápátá báyìí òun náà la panupọ̀ o tá a sì ń kí ìránṣẹ́ ọlọ́run alààyè ẹni àmì òróró ọlọ́run ni ìyẹn olùṣọ́ àgùntàn Ọdẹ́kúnlé Epaphras eléyìí tí bàbá tó ṣe ọjọ́òbí wọn lónìí tí ṣe ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2026 bàbá eléyìí tó jẹ pé gbajúgbajà olùṣọ àgùntàn ni wọn òun náà ló jẹ olùdásílẹ ìjọ ti Comfort Life Mission International ẹni tí gbogbo èèyàn mọ sí bàbá mi o bí mo ti wí àwọn èèyàn ti pariwo ẹ lọ tó wọn yàtọ sí pé bàbá jẹ ìránṣẹ ọlọrun wọn jẹ oníwàásù léyìí tó jẹ pé nílé lóko lẹyìn òde òun náà ni gbogbo àwọn èèyàn ti mọ olùṣọ àgùntàn Ọdẹ́kúnlé Epaphras ti ìjọ ti Comfort Life Mission International ni o. Wọ́n ní yàtọ̀ sí wípé bàbá jẹ́ olùṣọ́ àgùntàn wọ́n jẹ́ ẹnìkan lè tó jẹ́ pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú wa ní ìkànnì Splash 105.5 FM àti ìkànnì Lagelu 96.7 tó fi mọ́ ìkànnì Splash eléyìí ti ń bẹ ní Abẹ́òkúta 106.7 ẹ̀yin náà mọ̀ pé lóòrọ̀ kutukutu báyìí lálálá tẹ́ mọ gbọ́ àwọn àdúrà kọ́mbọ́kì tí ó mọ jáde sí afẹ́fẹ́ láti ìkànnì wa mẹ́tẹ̀ẹ̀ta ni o. Wọ́n yàtọ̀ sí eléyìí bàbá ṣe iṣẹ́ ìránṣẹ́ léyìí tó jẹ́ pé láti ìgbàdégbà òun náà ni náà ìránṣẹ́ wọn ló ń ràn mọ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àgbáńlá ayé. Bàbá Ọdẹ́kúnlé Epaphras ti ìjọ Comfort Life Mission International òun náà lọ jẹ́ wípé olùṣọ́ àgùntàn tí wọ́n jẹun wọ́n tún wá jẹ́ ẹlẹ́yinjú àánú ìní fún àwọn ènìyàn léyìn tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá sunkún dọ́dọ̀ bàbá ẹ̀rín lonítọ̀hún yóò bá jáde o. Bẹ́ẹ̀ náà bá wà ń fọkàn bá kiní ọ̀hún lọ olùṣọ́ àgùntàn Ọdẹ́kúnlé Epaphras ti ìjọ Comfort Life Mission òun náà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní nǹkan bíi ó lé ní 30 ọdún sẹ́yìn ní agbègbè kan eléyìí tá a mọ̀ sí Yemẹtu nílùú Ìbàdàn léyìn tó jẹ́ pé ìjọ wọn ó tún wá ṣe bẹ́ẹ̀ takàn ó takálé ta kókó tó jẹ́ wípé olúùlú ilé ìjọsìn ọ̀hún òun náà ní bẹ ní gbági nílùú Ìbàdàn léyìí tó jẹ pé káàmpù wọn báyìí eléyìí tó wà ní Jesus City Ìkòyí Town eléyìí tó wà ní iwájú àṣejìrẹ́ báyìí ni o níbi tá a ti pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀sun ọba tó ní wá kó jẹ́ kó tún mọ gbèrú sí ni o. Wọ́n ní gbogbo apátápátá láti ìkànnì Splash 105.5 FM àti ìkànnì Lagelu 96.7 tó fi mọ́ ìkànnì Splash tó wà ní Abẹ́òkúta 106.7 òun náà làwa ń kí bàbá pé wọ́n kú ọdún
0: bẹ́ẹ̀ ni o
1: wọ́n kú ìyẹ̀dún ẹ̀mí wọn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmì òróró ọlọ́run eléyìí

0: Tom. Breathe through it.
1: Roro wa o, ejo e fun mi ni laji go.
2: Arabirin, e sin ra aburo ororo ni. Ohun ti e o mo on to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
3: Apo pelebe ororo 90 ml power oil tutun 300 naira gbere ni. Owo ore o si fani lapo ya.
4: Power oil.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
8: Sit up, supreme noodles.
7: Supreme noodles.

0: ni kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá rántí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Ó yẹ sọ fún mi, kí ló mú wá?
2: Fún mi nílùú yẹn.

0: lago meje si meju asale le mo pade re.
1: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùmú ẹ.
3: Gbàgbé ìrùmú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o, Ọlá Olúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́, Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 la o ti maa gbọ. Ni gbogbo ọjọ́ Ajé Monday laago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ni móríyá wa, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
4: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.

mo kara waju mo kitẹyin mo kẹni ti nbẹ lapọ tun onile apọ osi e le nbẹ hun gbogbo ẹni ti nbẹ loke patapata mo ki gbogbo eyan ti nbẹ nsalẹ porongodo ẹ kaabo si ikanni splash 105.5 fm the integrity station promoting right values ẹ kaabo sori eto baba olore ilu agbalagba baba awọn agbalagba. Oníjẹ́ ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2026. Akú ìgbáradì ìmúrasílẹ̀ pọ̀pọ̀ ṣinṣin. Gbogbo bó ṣe ń lọ, gbogbo ìgbáradì ìpolongo ìbò. Ìpolongo ẹgbẹ́, ìpolongo ipò. Tun dọwọ yin bọ diẹ diẹ ri ọwọ yin amulele eyan ti o wa nbe ọba oke ti mọ ki wa le ro yin ki le ro ngba yin gan se lati tẹsiwaju se fe lati so orilede inaju ori adi orilede ni abi erongba ti ni pe ba ti debe tan e fe so orile ipe e ma se gbagbe pe eyan ki da omi sori ko ma san wale o iwaju le ro bero ba ba so ko siwaju iwaju na la ba o ti le wo kire luwe ko ma re sato eku waju na ni o ma kile o aki wa gbon bi olodumare na ni kan si lo ba ti ki tan ni láti tún lè gbọ́n bí rẹ̀ ṣé yorùbá ní máa pò wípé a kì í gbọ́n bí ẹni tí tan ni lódùmarè ọba tó ṣẹ̀dá àwa àti ẹyin kì í tan ni síbẹ̀ náà ò lè gbọ́n bí rẹ̀ láì. Bàbá olóore ìlú lẹ́tọ̀ tó ń tàn mọ́lẹ̀ sí gbogbo bí nǹkan ṣe ń lọ lápá orílẹ̀-èdè nàjú oríà ní tìlànà gbẹ̀fẹ́ ni o a ò lẹ́nìkan nínú a ò lẹ́nìkan sínú a ò bẹ́nìkan wí òwe bá jọ bí òwe ẹja gbà wípé òwe lásán ni òwe làwa ń pa o ṣùgbọ́n bẹ́ẹ̀ tún pè ní ààbọ̀ ọ̀rọ̀ náà bó bá dénú ọmọlúàbí tán odindi ní dà sẹ́nitọ́ kàkó aláyà ló lè gbélé ńlá yín náà rèé kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń gbádìí ò sanra bí igún sẹ́nitọ́ kax gbogbo nǹkan àlùmọ́nì gbogbo nǹkan àmúṣọrọ̀ gbogbo nǹkan àmúṣagbára pátápátá oore tọ́ba dániwáyé fi jíǹ kí wa lórílẹ̀‐èdè nàjú orí àní gbogbo ẹni pátá tí gbogbo àwọn nǹkan wọ̀nyí wá ń bẹ ní ìkáwọ́ wọn pátá náà láàmà pè ní bàbá gbogbo àwọn tó jẹ́ oore ìlú wọ̀nyí lábẹ́ ìkáwọ́ àwọn bàbá olóore ìlú ló wà Nigeria ẹni ọgbọ́n mẹ́ ẹni ọgbọ́n.

0: Ejo ka to ra wonu eto gangan ni san san mo fe sare pe wa sakiyesi nkankan. Lo o to aye lo ti da bo se da yi o. Eleyi ki si ise oro ati so segbe fun eni keni. Labe oselu abe asia egbe oselu yowu ko le je. Eje ka soro gege bi omo Yoruba, eje ka soro gege bi omo Luabi. Eje ka soro gege bi iran to ni asa. Eje soro gege bi iran to ni iyi ti won si tun se yebiye. Nigba ti aye se nda. Ko to di wi pe aye nda bi ti nda yi ti won fi so wi pe gbogbo nkan lo dori kodo. Gbogbo wa la mo wi pe ki se nkan ara. Be ni ki se nkan eru. Koda ki se nkan eru jeje ki si se ohun iyalenu abi kayefi. Ki se nkan imo. Lataye baye lojo to ti pe. To je wi pe a le ri baba. Bi o mo gbe omo re sese ko sin ti fi se ni. Bawa na ti kere to yi na agbonju ba awon iya agba ti wa. Olorun lo mo wa yin. Mo ba kiwa kiwa kiwa kiwa tan wa gbe wa lori ese. Olorun lo mo wa. Ma ba wa soro. Koda nigba mi gan wa tun ma fe gbe wa pon a ti dagba ti kuro ni ti omo owo ojo si te pon wa. Gbogbo awon nkan wonyi won o sajoji won o si je tuntun ninu asa Yoruba. Looto aye ti daye wi pe awon ti won nbe ni di isakoso ati ngbo ninu won ti won so wi pe awon ise eleyi to yato si ise omoluabi nbe lara won. Agbo tarakunrin kan ijo si to parada to pawoda to sora re dobirin agbo wi pe nbe nu awon ti nsofin ti nbe nu adari. To je pe won jo nbara won ni awon ibalopo ti o ni itumo kan koto. Ati ngbo be na ojo ti pe sugbon ko ti ipe to bi igba to je wi pe lataye ijo un gbogbo nti mo ti so saaju ni na lati hu gege bi asa. Awa ntun se awa tun gberu igbese abi atun ru wa yi lode toni ko so di nkan buruku labe bo ti le wo. Ki awon kan o ti ma se asilo kini nitori iru iwa ki wa ti won hu won so oro yi lati fi segbe fun eni keni sugbon nigba ta ba nse le mo abi ta ba nle ko oselu iru eyan ta fe le mo nje o han ri ninu akole nje gbo ri nibi kankan ri wipe iru fe eyan be lo je nje ti e ri nu akosile ri wipe o se irufe nkan be ri yala latodo alasunmo re egbo ri ni abi latodo awon to je ore minu abi nu ebi gan egbo ri be oselu na lo de yi ko si nti o le bi ote irokero irongba ibani loruko je lemo lorisirisi abi eyan ba so pe ni ogo yo diga. Oro to ni se pelu nto sele ni ose to koja nipa senator kan to gbe akeko kan sori ese ni o. Ah aye lu jara igba lode e ti baye je. Eyin oloselu jagidi jagan e ti baye je. Ibere temi wa ni wipe nitori kini sebi nitori tara yin na ni. Nitori tenu yin na ni. Nitori atenu je ti yin na ni. Nitori pe e fe je ki awon oga ti won gbese fun yin le mo pe mo se yen se na ni. Le je mo mu o kan so mo eji te mo so di ogbon. Ohun gbogbo patapata porongodo na lo ni atubotan e. Nte ba se loni e gba bodola. Gbogbo eyan pata lo si lele da e. Bala be bo ti le wo ke ro wi pe boya en ri je nbe loni e ma ko ina yin mi e pada wa wa panopano te oni ri bodola nigba ti ba njo yin fun abo oro la so fun mo lu abi to ba dinu e odindin ninda. Yes hello.
1: Hi senator Kato.
0: How can I help you?
1: Ask everything.
0: Baba nje o pe ni o gbadun fohun
1: e mo pe to polo yin o ni joba o
0: Ami o ese o.
1: Bekunle ni Bekunle o.
0: Ami o.
1: Olu wa segun afolabi latomi aja alagbese.
0: Okay.
1: Ibaje ni yan odase Olorun duro.
0: Be ni yen wa.
1: Ba gunyan nu odo ba si ko nu ipo epa. E ti oko yoyo.
0: Abi gunyan nu ewe le fe so yen.
1: Ya siwaju wa ni ti e gba maran.
0: Mm.
1: Kaluku mo bi chin lo.
0: Mm.
1: Si soro se ni kan le so fe nikan.
0: Okay.
1: Kaluku wa ti ko lo meje.
0: Nyo.
1: Adu ati kaluku gba ni pe baba chin lo waju Olorun ma da wa pada
0: se. Olarin waju la wa.
1: Sugbon.
0: Ami.
1: Se yin te wa de ati waju.
0: Ta
1: wa gbadu ati ke mo pade yin. O wa ye ke mo wa fa seyin fun awa ta indari na. E wo bo lon se te wa to lori lede Nigeria. Aleko a lori si si awon nkan mere mere mere. Ile Yoruba ni ti e, Hausa ni ti e, Igbo ni ti e. Bo ti e je popolopo n ta mo Yoruba ta fin se oro aje gbogbo e lati danu tan. O si koko mo, o so bi mo, o so pe mo, o si ko bi mo, o si ko ko si wa ba mo. Lẹ́yìn ẹ̀jẹ̀ ní kaluku fún àtàgbàdo tá ń gbìn lọ yẹ ká mójú ta àmójútó gbọ́ngbọ́n lọ wá kẹwàá ń bí epo yìí tọ́ba yìí pé bàbá wa fẹ́ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ni láàbá fi máa kan sára sí láti ìgbà táwọn olóṣèlú ti ń ṣèjọba 1999 kò sí ẹgbẹ́ fọ́pọ̀ kan tí wọ́n ti ṣe rí bóyá ní ṣéètì ni bóyá ní àbújá ni níbi síbi ni kò wáyé rí ó wá tiẹ̀ á ṣe pẹ̀lú owó sọ́sídì tí bàbá yọ ń gbà wọ́n ló ti lọ tó lọ sí jẹ́ pé kó ọ máa tà ta tún gbọ́ nínú ròyìn láàárọ̀ yìí pé kó tún ti gbéra sókè orí ogun tí wọ́n ń jà níbì kan tí wọ́n ti á ń fún ọwọ́ àwọn gómìnà lówó tí wọ́n wá sọ gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ́ fàpọ̀ kówó tí mò ń fún yìí ọyẹ lọ pé ìbùfọ́ kó sọ́dọ̀ yín ẹ̀yin Yíbò ẹ̀yin náà lọ kọ́ tọ̀dọ̀ yín ẹ̀yin ilẹ̀ Haúsá náà lọ kọ́ tọ̀dọ̀ yín torí ìta ń lò àwọn ṣe ni wọ́n ṣe bí àwọn sọ́jà ẹ ti ẹ̀já wo lóṣèlú náà ò ṣe ti wá tí wọ́n wá gbìyànjú rẹ̀ tá à ní mọ ṣàdúrà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gómìnà wa tún ní ní gbogbo nàìjíríà ẹgbẹ́ ẹgbẹ́ apc lọ́pọ̀jù tí wọ́n jọ máa rẹ bẹ́ẹ̀ ni mínísà bẹ́ẹ̀ làwọn àbáṣádọ̀ kí ló dé tí gbogbo wọn náà gbọdọ̀ fowọ́sowọ́pọ̀ kí kálukọ́ padà fi wọ́ọ̀dù local government stéètì tó ti wá káwọn náà lọ mọ di àwọn mẹ̀fúnú lọ́rùn wọn lọ mọ ṣe nǹkan kura fáwọn èèyàn bẹ́ẹ̀ ẹ tún wà àwọn ìgbìmọ̀ kan tí bàbá tún gbé kalẹ̀ tí wọ́n ní wọ́n mọ fáwọn ìdílé tí wọ́n jẹ́ mẹ̀kúnù wọ́n tún mówó wọ́n tún jókòó lé bẹ́ẹ̀ wọ́n fúnjọba ìbílẹ̀ èdò bẹ́ẹ̀ wọ́n fún lágẹ̀lú bẹ́ẹ̀ wọ́n fọ́ náírà ẹgbà bàbá sọ̀rọ̀ Yorùbá ní tá a bá korí ajá korí ìkòkò tá a fi pè tá a fi ṣe é.
0: A ti gbọ́ ibẹ̀.
1: Àwọn jọ́ àti ìgbàlódé jẹ́ òòrùn béèyàn gbé béèyàn ṣe kọ́.
0: Ìyẹn wà.
1: Ẹ wo àwọn ará wọn tí wọ́n jọ ń pín owó yìí àwọn náà wọ́n ń ṣe bàjẹ́ yìí o tí wọ́n ń gba bìtírí owó. Tí local government ò lè gbérí mọ́.
0: Tí
1: owó ojú ọ̀nà ti bàjẹ́ tán tí ò sí kankan mọ́. Gbogbo àwọn náà wọ́n ń pé bàbá yìí ọ̀dà bàbá yìí ọ̀dà. Bàbá ni kọ́ dàkún àwọn tí wọ́n bá mọ̀ tàbọ̀ pawọ́dà tí wọ́n táwọ̀ ṣe o nàìjíríà ọ̀dà oníbàjẹ́ yóò rí bá a ṣe ń fẹ́ o.
0: Àmì o ẹ ṣe gan ni a dúpẹ́ o láti ọmíàdì o alágbẹ̀ẹ́dẹ́ alágbà olóṣègùn.
2: Traditional institution tó bá ṣe òṣèlú àwọn àbúrò àwọn náà ni o bẹ́ẹ̀ ni tí wọ́n bá lè cross sí di òṣèlú àbú wọn o.
3: Àbákòmọ̀dé.
4: Bàbá olóore ìlú.
0: Ok, mo fẹ́ lọ fún side hustle nígbà tí bá padà dé àtẹ̀síwájú àwọn ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ má bínú tá bá padà dé à ń gbé àwọn ìpè yẹn bàbá olóore ìlú náà ni ẹ lẹ́ńbẹ̀ yẹn o ẹ dẹ̀ kú kalẹ̀ o.
5: Flash FM 105.5.
6: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off, and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then, you need Cafe One. Now at Sterling Bank, MK Wabiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business has

0: máa ń wí kẹta.
1: ẹ ṣe gan ni o, ẹ káàbọ̀ padà sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. A kò fẹ́ fi àsìkò yìí, a fẹ́ fi pe ẹyẹ èèyàn ṣàkíyèsí. Ẹ má jẹ́ ká ọ̀rọ̀ kan jáde látọ̀dọ̀ ọba Makin lórí ọ̀rọ̀ àwọn lọ́ba lọ́ba. Èmi kàn fi pé wẹ́ẹ́, bóyá òótọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣá. Hello.
2: Hello.
1: Ẹ ká.
2: Abubakar Badmus láti Ẹlẹ́yìn.
1: Bàbá ń jẹ́ òpin náà gbọ́dọ̀ fọ́hùn.
2: Mo bẹ̀ sọ fún yín.
1: Yes.
2: Ẹgbẹ́ ẹgbẹ́ jẹ́ kọ́mọ sí tẹ́mù. Àwọn ọ̀pọ̀ lórí rédíò. Iṣẹ́ nìkan. Ò ń ṣe. Náà, ẹ fi ń wọ́n rẹ̀. Kò jíjẹ́. Fún àwọn tó kí a gbé wé. Ọ̀rọ̀ ni wọ́n náà. Tuntun mọ̀ fún rírìn. Ọ̀ tọ́ náà. Ṣé wọ́n tọ̀? Tọ̀ parọ́ ń bẹ̀rẹ̀. Àwa ní àwọn làwọn pọ̀ jù. Wọ́n kò jẹ́ àwọn sórí ìbùnà ni. Àá. Ẹgbẹ́ ọmọ nǹkan mọ̀ ṣọ ṣẹ́gbẹ́ báwọn náà ṣe mọ rí. Wọ́n á dúdú ojú ẹ̀ lọ. Kádàrá ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba. Nípa tí mo bá má ṣe dé, ó pa àwọn kábíyèsí sí. Ó kàn ó sọ̀rọ̀ sí. Ó ka àwọn dí mi. Ó kàn sí.
1: Ìta méjì nìyà.
2: Òwe ẹni tó bá wa wù kò gbọ́ ọgbìn ṣòṣì yìí. Ọgbìn lọ gígùn. Ọba Aládé kò ṣe òṣèlú. Ẹjọ́ ọba ṣíṣù yìí mo tákù tọ̀ ọgbìn ṣòṣì yìí. Ó wọ́kẹ̀lẹ̀ ní ìyà sí sáàmì wọn tí yóò lọ bá wọn. Ọba tàn wá sí tó tóbi lára mi ni ọba ń sọ̀rọ̀ pé ẹ̀ sọ́jọ́ bì.
1: Ẹ jálè.
2: Ṣé yàrá. Ẹ kí ẹ rọ̀jì.
1: Ẹ jálè. Ẹ ṣe.
0: Leader is wicked but follower is wickeder.
1: Hello, Alhaji.
3: Hello.
1: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn.
3: Àṣẹ. Tí a bá fẹ́ ká gbọ́ wọlé fún láìpọ̀, ṣe rí ẹni bá ṣe sí ìlú ògbè yóò tó ń tàn wọ́n. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn fún ìlú àwọn ìṣẹ̀lẹ̀ bá tó máa sọ̀rọ̀. Ẹni tí ó fún ìdíje tó ń pọ̀ fún wọn ẹ̀rọ náà rìn. Wọ́n á ronú pé ẹnìkan ló mọ̀ wọ́pọ̀ ìfà wọn. Ẹnìkan ló mọ̀ láwọn ìfà wọn. Èmi máa jàlè ní máa tún tẹ̀. Nígbà yìí bàbá wa wọ́n ò ń jẹun. Mo ní ọ̀rẹ́ kan. Ọ̀sẹ̀ lè takú láyà. Ògbólógbó sọ́ọ̀sì ló kò ọ̀sẹ̀ sí kọrí ẹ̀. Wọ́n bá yá wọ́n bá ní bàbá bẹ́ẹ̀ lọ kà sí ìwé Haúsá. Wọ́n bá dì mẹ́rin wọn.
1: Àdìmẹ́rin.
3: Fún apá méjèèjì tó mú lọ apá kan ló ń bọ̀.
1: Kábíyèsí Olódùmarè.
3: Apá owó kan ló mú bọ̀. Ṣùgbọ́n àwọn òṣèlú tá a ṣe ń ṣe lápẹ̀yìn òṣèlú ẹlẹ́yàmẹ̀yà ni. Haúsá dìbò Haúsá. Gbogbo àfún dìbò fún Ibo. Gbà fún dìbò fún Yorùbá. Ẹnìkan ti wá báyìí. Ó ti gba débi tó lẹ́yìn. Ọmọ léńje léńje kan. Èmi ò ní dákọ̀. Ọwọ́ aláìpẹ́ ọkọ̀ ń tìpò lẹ́ẹ̀ẹ́ báojú báojú. Ọwọ́ àǹdó lápọ̀lápọ̀. Ọwọ́ àǹpàtẹ́wọ́ fún. Ẹ̀rọ̀dù ayé àbẹ́ ìgbà
1: wọn.
3: Ṣé ìdí ń bẹ̀rẹ̀ ọba yìí ti dà bọ̀? Àwọn èèyàn wa ń yà ó bá ti máa ń yìí ìyá ẹ̀yìn. Wọ́n mọ wọ́n ń tò mọ́ra wọn. Ìbá ń tò máa ń dá wọ́n ń tò mọ́ra wọn. Ìkò tó wọ́n ń tò mọ́ra wọn. Ṣé kò yẹ ká ronú ni pé àwọn ti fẹ́ dá báyìí o? Nínú tó bá wà ní máa fọ ọ̀rọ̀ sí nígbà àtàyè tó mú mi dání. Àwọn afọ́jẹ́ pé ọba wa látún fẹ́ mọ̀ nípa yín. Àwọn òkúrò pọ̀ nípa yín bàbá wa ará ìdí àtìké. Ọba Adétọ́jú Adéròyìn.
1: Bẹ́ẹ̀ni.
3: Aláàfin Ọ̀yọ́. Àmọ́bí Àkìsè. Mo lè ń bèèrè pé ta ló mọ̀ yìí fún ẹbí wa ọba tó pọ̀ náà. Nítorí pé ó dá ìgbìnà ìjọba tó ń bẹ̀ ń ta. Wọ́n fẹ́ báwọn ọba wọn máa jáde àtọ́wà níta ni. Bí ò fara mọ́
1: ẹ ṣe o agbáyán dalẹ̀ o bàbá ẹ ṣe gan adúpẹ́ o a máa rí yín bá o ṣùgbọ́n ọba mákí ò dárúkọ anybody now àbí now.

0: mo láyọ̀ láti tún sọ fún yín wípé tó àwọn ẹni ìjọsìn tá ẹ lè pò ṣe kàṣe fún. Wọ́n tún ti ń padà bọ̀ báyìí o, ẹ̀yin ajínigbé tiyín ti bá yín ẹjẹ́ tọwọ́ ọmọ yín bá ṣe wá ṣẹ́ṣẹ́.
1: Gbogbo ẹni bá kò sí òpá kì í ṣe tó lè
0: ní. Mo pò ń padà bọ̀, wọ́n lè ń padà bọ̀ lákọ nìyẹn. Kẹ tètè yá lọ mọ̀ báyìí o. Lọ́ṣẹ́ máa ń ké sí ẹ̀yin aráàlú nájú orí apẹ́. Ẹ ṣọ́ra fún èdè àwọn ọ̀tá àti abínú ẹni. Tẹ́ bá kọ̀ tẹ́ bá sọ pé a ní gbádùn, ẹ̀yin náà ẹ̀ ní gbádùn wà.

0: Ẹ̀yin data boys, eléyìí wà fún yín, ohun tẹ́ ẹ bá ṣe lè rí ẹ kẹsàn-án ẹ bọ́dọ̀lá o. Ẹ̀yin bloggers ìsọnù ohunkóhun tẹ́ ẹ bá ṣe lásìkò yìí, ẹ̀sán ń bẹ fún bẹ́ ẹ bá ṣe dáadáa ṣe bẹ́ẹ̀ ń retí ẹ̀sán rí. A kìí ṣìpẹ́ lọ́rùn fábùkẹ́ àti wípé a lè sọ pé kọ́mọ kékeré ó má dẹ́tẹ̀. Àsìkò àti dá gbogbo ṣapára ẹ gbé. Hello, wọ́n ṣe gé.
1: Ránṣẹ́ ní pàtàkó.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ̀hùn.
1: Nígbà àràwọ̀ èèyàn tí wọ́n bá wa dá sí látún fi pè padà. Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀ ní àjẹ́ alágbẹ̀dẹ. Torí ọkùnrin tí gbé létí tuntun lára fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ ní ṣe. Ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ làkáìtò tó báyìí ká má rẹ ni máa fèsì.
0: Sọ̀rọ̀ ní gbèsè.
1: Ọlọ́ọ̀bọ lọ́gbẹ̀ ni ọba wa. Nàìjíríà ọ̀dà ṣéèkì ọ̀dà ló ká gbọ́nà ìwọ ọ̀dà.
0: Àmì o.
1: Ọbẹ̀ gbogbo àwa tá a bá wà lórí ipò. A máa rántí pé àdánwò ni po. Ṣé ọjọ́ kan á sọ kalẹ̀ bẹ́ẹ̀? Tá a bá sì ṣe lónìí, ọ̀rọ̀ kan ni lọ́la o. Gbogbo ń tábà máa ṣe ká máa ṣe níwọ̀ntúnwọ̀nsì. Orí ọba lójúṣe tiẹ̀ láàrin ìlú. Gọ́vnà lójúṣe tiẹ̀, ààrẹ lójúṣe tiẹ̀. Alága ló ká gbọ́dọ̀ ṣe dórí káńsílọ̀ ṣe dórí sẹ́nítọ̀. Kálukú ló lójúṣe tiẹ̀. Ẹ worú bàbá wa nísìnyí fún àwọn jòlú ìbàdàn. Ẹ wo tí wọ́n bá sọ fún bàbá wa Tinubu, wọ́n la ní ìdìbàdàn sí. Wọ́n bá wa ṣe lọ lórí ẹ̀ báyìí. Ẹ̀yìn ìgbà náà nà jẹ̀bù sí bàgàn. Bàbá wa náà lọ bá wa sọ̀mọ̀ tọ́ náà ti bẹ̀rẹ̀. Jẹ́jẹ́ sì làwọn bàbá yìí jókòó. Àwọn olóṣèlú náà lọ lọ́wọ́ kọ́kọ́rọ́. Bí àwọn ọmọ bá ń gbọ́ àwọn lọ́ba lọ́ba nílẹ̀ Yorùbá ni, nílẹ̀ Yíbò ni, nílẹ̀ Haúsá ni. Bẹ́ẹ̀ lọ́mọ bá wọn láàfin pé wọ́n ṣàdúrà fún yín.
0: Ẹnu àgbà lóbi tí ń gbò.
1: Ẹni kí ni?
0: Ẹnu àgbà lóbi tí ń gbò.
1: Ṣé ibi ọ̀rọ̀ wa ń lọ yìí sí? Kó bí wa fẹ́ gbó lẹ́nu àgbà mọ́? Ṣebí àgbàlagbà wọn máa ń pòye pé àgbàlagbà ọ̀gbọ́dọ̀ lajú, olójú ọ̀gbọ́dọ̀ lajú lẹ̀ kí kàlùmọ̀ kọ́kókó wọ̀. Wọ́n sì sọ lágbo ìwà lọ́jà lórí ọmọ tó tọ́ wọ́.
0: Òwe yín pọ̀.
1: Ẹjẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Tá a bá wà ń pò lónìí, ẹjẹ́ rán ti pé ti ń tán lọ́dún ogún ọmọ aláàgbò fóra kà láti fi jẹ̀kọ́ o. Lónìí jẹ́ Nàìjíríà bàjẹ́ o.
0: Àmì.
1: Lọ́sẹ̀ ẹ bára yín sọ̀rọ̀.
0: Ok.
1: Ẹ̀yin tẹ́ ń bẹ ní Ọ̀yọ́ ṣèṣì náà ní ẹgbẹ́ APC, ẹ bára yín sọ̀rọ̀, ẹ sì fẹ́ lò.
0: Ẹ jọ mi ò fààyè sílẹ̀.
1: Ẹ jọ mi ò padà kò sínú.
0: Ok.
1: Yóò bá ní káfọ́ wẹwọ́ lọ́wọ́ sí mọ́.
0: Ẹ ṣe o.
1: Bí ẹ bá sì sára rẹ̀ lọ́pọ̀ kò lórí ìràmọ̀ lọ́wọ́n.
0: Ẹ

0: Ẹjọ́ mi ò fàyè sílẹ̀ fún pé kẹ́nìkan máa wá polongo àbí polówó ẹgbẹ́ òṣèlú kankan. Ẹjọ́ àgùdá mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o. Sẹ́nétọ̀ Kax ilé mímí dẹ̀ dá dúró ni. Sẹ́nétọ̀ Life Sẹ́nétọ̀ ni mí jẹ́. Hello.
1: Hello.
0: Yes.
1: Àbúmọ̀bùmọ̀ kan sí.
0: Àbúmọ̀bùmí
1: o. Ó kù sọ́wọ́ rẹ̀ by professional work. Kò pé ìkà sọnù.
0: Kí ló wí
1: láwí? Ó kù sọ́wọ́ rẹ̀ by professional work.
0: Kì í sọ pé kí ló fẹ́ sọ mọ́ ń gbọ́.
1: Tọ́ ọba ti mọ̀ pé àgùdà òjò ló ń bẹ̀rẹ̀ sí. Kí ìbá ti fẹ́ ta yàlà, mo kú bẹ́ẹ̀ náà.
0: Kí wá ló ṣẹlẹ̀? Kí wá ló ṣẹlẹ̀? Ṣé èèyàn máa ń ti ọwọ́ bọ̀yọ̀ lọ́fun ní pé a sọ báyìí kí wá pa ẹ́ lẹ́nu mọ́? Ohunkóhun tó bá ti wá àwa ṣẹ̀ṣẹ̀ wá fèsì lórí ẹ̀. Lẹ́yìn ìgbà náà ẹni tó bá wá sọ wípé ń ta wí ò sunwọ̀n la ṣẹ̀ máa gbé ìdájọ́ lé lórí. Kí ló wí láàárí àpé kí ló ti lóòwì? Ẹ ló.
1: Ẹ kalẹ́ o. Orúkọ mi ni Ìyádíọlá Ẹlẹ́rọ.
0: Ìyádíọlá Ẹlẹ́rọ. Láti bo.
1: Èyí bọ̀rọ̀ ni tí a ń bá yí sọ.
0: Láti bo.
1: Bàbá kejì bàbá tó sọ̀rọ̀ káyì náà yìí sí. Ẹyẹ àmúkọ́ pọ̀rọ̀ táwọn méjèèjì tí a bá yí sọ. Àgùdá yóò jẹ́ lábẹ́ ẹgbẹ́ sí. Abẹ́ mi wá láti sọ yín fi ń jẹ. Àánú yín ṣe ní.
0: Ẹ ṣe o, Ìyádíọlá Ẹlẹ́rọ. Àwọn sẹ́ẹ̀tì àwọn ìṣọ̀lá Ẹlẹ́rọ lẹ máa jẹ́ yẹn o. Ìṣọ̀lá Ẹlẹ́rọ o, Fine Boy, Ìṣọ̀lá ni wọ́n máa pè o. Hello.
2: Hello. Oga.
0: Oga.
2: Gbogbo tó ń sọ lẹ sáà tiẹ̀ bó ṣe ń kọ́lẹ̀ ń parẹ́ kí ló ṣẹlẹ̀.
0: Kí ló dé ṣe ẹ ní blackboard wá ni?
2: Èmi ò rojọ́ o, sàrẹ́ ẹjọ́ ṣe mi Grandma Adebisi sá lorúkọ mi.
0: Mi ò gbọ́.
2: Grandma Adebisi ni orúkọ mi.
0: Grandma.
2: Mo ń pè yín láti Igbó Olóyin.
0: Igbó Olóyin, ṣé ó wà níbẹ̀ yẹn ṣá?
2: Ó wà ń bẹ́ẹ̀ tí ó ta ọmọ aláṣejù aláìgbọràn tí ó ta mọ́ dáadáa.
0: Tọ̀ àwọn igbó olóyin kan náà wà abájọ orí ẹja kún fún koríko. Ibo ló ti ń bọ̀ fún nínú igbó olóyin? Oyin ta ẹ ti koríko ti koríko ni títí ogo bára mo bá wí o.
2: Ẹ ṣàṣeré. Ẹ ṣe eré ọ́fíìsì tẹ́ ẹ wá ṣe mọ̀ pé ẹ bá àwọn fọ́tò kan bẹ̀. Ìgbà ẹ̀yin náà bá tún lọ tán ẹ̀. Ẹlòmíì tó bá fọ́tò tí yín bẹ̀ ẹ ṣe dáadáa.
0: Ẹ jẹ́ ń jókòó kí ìyá dáadáa.
2: Ẹ ṣe dáadáa, ṣe ti gbọ́ ẹ ṣe dáadáa. Ẹ mébi tẹ́ fi inú ìlú ẹ mú pò. Ẹ má jẹ́ bí o pààyàn mọ̀. Ẹ gbọ́.
0: A ti gbọ́.
2: Olóore wa.
0: Bàbá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ́ọ̀hún. Ẹ ṣe o. Ó dàbí ẹni pé wọ́n sponsor àwọn èèyàn lálẹ́ láti wá sọ̀rọ̀ sí mi ni. Especially man àbú tó ń bú mi yẹn.
3: Ẹni tó máa kó wáyé ló mẹ́rin
0: ìjókòó. Rẹ̀ pé látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, Ọlọ́run má lo okùn ló ń sọ̀rọ̀. Má máa di kòbókò wá sínú stúdíò yìí. Ẹni bá ti sọ̀rọ̀ sí mi ẹ ní àṣà ìlẹ́yìn ọ̀run ẹ̀. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o, tẹ́ ẹ bá rí tí nǹkan ta yín lójijì, èmi mí nà yín.

bá ò ṣètò ilégbè fáwọn èèyàn. Òun la fẹ́ mú ìmọ̀ràn àti ìpèsàkíyèsí wáyé o fẹ́yìn tá ẹ kọ́lé o. Fẹ́yìn tó lọ́dùmarè ṣẹ́gi ọlà fún tẹ́ ẹ rówó ralẹ̀ tẹ́ ẹ rí lẹ́kọ́ tẹ́ ẹ ń gbélé. Àbẹ́yìn tẹ́ ẹ dẹ̀ jogún ilé kẹ̀. Àpẹẹrẹ pé ilé fẹ́ wó leléyìí o. Torí gbà yẹn lẹ máa ní àkúkú dá ilé ẹ̀kọ́ kankan. Àfún yín ńlẹ̀ àjogún ilé kíkọ́ fún yín. Àfún yín nílégbé kẹ́ ẹ máa sanwó ẹ̀. Ṣé bí a dẹ̀ tún máa nímọ̀ràn pàtàkì? Tẹ́ ẹ bá ti rí ilé tí ògiri ẹ ti ń lanu lọ́tún tó ń lanu lọ́sì tó ń sán. Táláàmù ń wọlé tó ń fàyàwó ẹ wọlé tó ń jáde pẹ̀lú ọmọ méjì mẹ́ta. Lára ilé yẹn àbí ilé tí òrùlé ẹ bá ti ń ṣò. Tó jẹ́ pé tátẹ́gùn bá ti fẹ́ báyìí ádàbí ìgbà tí ó di ń di òrùlé fẹ́ ṣí kúrò lórí ilé tó ti ń ṣò. Bí pándọ̀rọ̀ abiyamọ. Àwọn àmì àti àpẹẹrẹ pé ilé ti ń súnmọ́ bí wíwó nìyẹn o. Àbá àdẹ̀tíráì lórí eléyìí tá a fún yín.

eja sowo waju o eja sowo waju ati mu awon kan tin sele lorilede naija ba kan na oku kan o oku kan ni to ni se pelu nigeria o afcon qualifier ti o mo gbena ya ko pe ko pe yi ifigabaga ta gba koju guinea madagascar ta gba koju guinea madagascar inti temi lowo bayi o na ni pe owo cash eyen won ni ko le ko wo le ti daada yi te yan ta fi le fe yan meji ka wu le le fe yan kan ka du keni ko gbe si ge ki se 25,000 waso 50 bay lale yi le ti play cash e ti pe je cash eyin lo kan lale yi o papa julo te ba tun lo yi ticket meta le kan na 15 nu e gba 50 b bi ba te ba play 30 ticket o ni pe te ba play pelu 15 yen bi ba te ba play 30 ticket be ni anfani tin be nbe yen la sale yi bi nkan se ri lapa be yen niyan afojusun oluko ni ere sekun cheo lati pe awon agba ballu to se sanko sanko papa julo lowo waju fun iko ti Super Eagles to orílẹ̀-èdè wa Nigeria o ṣe ṣe kó mọ̀ padà wọ́ọ̀kì o lópin ọ̀sẹ̀ yìí ó ní Victor Osimhen ló ní ìfarapa o nígbà tí ń sojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray. Bákan náà Paul Onuachu òun náà ní ìfarapa nígbà tóun náà sojú ikọ̀ ti Trabzonspor. Ìyẹn tá à ń gbọ́ ni pé ó súnmọ́ kí Victor Osimhen kó gba bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta kò tó padà dé fún ikọ̀ ti Galatasaray. Bákan náà Paul Onuachu wọn ti kéde ìgbà tí ó gbóhun tiẹ̀ ṣùgbọ́n tá à ń gbọ́ ni pé ó súnmọ́ kí ìfarapa tiẹ̀ kó má lọ fà á lé tó túmọ̀ sí pé kò tí ì dájú káwọn méjèèjì yìí òun láǹfààní àti wà available fún ìfigagbága AFCON qualifier ilé ètò orílẹ̀-èdè wa Nàìjíríà ó mọ̀ gbá láìpẹ́ yìí. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn ìtẹ́fi wò wá Facebook nìyẹn Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok àti tìjání olóko dáná sport actor ní TikTok náà bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Ẹ já sunwọ́ wájú. Bẹ́ẹ̀ bá wọ Facebook network yẹn network òjò jáde Facebook dáadáa ṣùgbọ́n ṣe ń lọ bẹ̀ ṣùgbọ́n ẹ máa bọ̀ TikTok àti tìjání olóko dáná sport actor náà Ajibola Oyediran ó ti wá TikTok ń tiẹ̀. Bákan náà Jay náà ń bó gift ní TikTok àwọn tí a TikTok inú. Hasan Aliu Tundex láti Gànà àwọn tí a TikTok àwọn tí a mọ́ wò wá Facebook wọ́n ti ya wá TikTok báyìí o. Kàmọ́ náà ń bẹ́ TikTok adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹjẹ́ àti ọwọ́ wájú ẹjẹ́ fi tó ní ṣe pẹ̀lú náà ìjálẹ̀ ìjà tá à ń retí pé ó súnmọ́ kó wáyé tó bá ti ń di 20 oṣù kọkànlá November 20 láàrin Tyson Fury òun àti Anthony Joshua kò dájú pé ìjà òun lè láǹfààní àti wáyé mọ́ báyìí pẹ̀lú nǹkan tí Tyson Fury pẹ̀lú ti ń sọ tiẹ̀ pé wò ẹ gbàgbé yẹn ìjà yẹn ò lè wáyé mọ́ òun ò bá Anthony Joshua jà mọ́. Ìyẹn tá à ń gbọ́ báyìí ni pé ó ti ń bá a sọ̀rọ̀ pọ̀ láti bá a ja ìjà ẹlẹ́ẹ̀kẹta tá a bá ń sọ nípa Alexander Usyk. Ó ní Anthony Joshua alábòsí ni àtòun àtàwọn pòròmútà ẹ̀ tá a bá ń sọ nípa Eddie Hearn pé alábòsí ni wọ́n. Gbogbo àdéhùn táwọn taari síwájú wọn pé ẹ tọwọ́ bẹ́lẹ̀ láti jẹ́ pé kí ìjà òun lè wáyé àtòun àtàwọn pòròmútà tiẹ̀ wọ́n yọrí bọ́rọ́ ni o lé tó túmọ̀ sí pé ọ̀lẹ́ ni wọ́n ojo wọn lè gbé gẹ̀ẹ́sì wọ́n wá fọgbọ́gbọ́n agbọ́gbọ́n lágbà fi ń sá fún màálù bẹ́ẹ̀ ni Anthony Joshua wọn àti agbẹnusọ Eddie Hearn. Nígbà táwọn padà ṣiṣẹ́ ìwádìí pé kí ló fà gangan tó fi jẹ́ pé ìjà tá a ti fọkàn sí pé yóò wáyé láàrin igun méjèèjì ìyẹn ní Madison Square ní New York City tó bá di November 20 pé kí ló dé tí ìjà òun ò fi fẹ́ wáyé mọ́.
won ni oro owo ni akoko laarin egun mejeji elekeji o ni wipe ibi ti awon to fe se o n gbowo ja ohun ti won fe ki ja ohun ti waye iyen ni Madison Square ni New York won ni won awon ti gun ti Anthony Joshua o fe ye ki ja yen waye nbe won ni bi ta won ti Anthony Joshua fe ki ja ti waye ni Wembley na fe ki ja ti waye lara bi ti ina o ti wo laarin egun mejeji niyan o Tyson Fury ti ajodi won ba gbe wo ẹwọn ò bá Anthony Joshua jà mọ́ Oleksandr Usyk bó ni ìwọ́ wà available jájẹ lẹ́ẹ̀kẹta àkótijà méjì tẹ́lẹ̀ jájẹ lẹ́ẹ̀kẹta ìyá gbà tí abájẹ lẹ́ẹ̀kẹta ìyá mẹ tó jọ gánú àwa méjèèjì bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn *347*1004*#. tàbí www.cashier.ng lálẹ́ yìí tó bá ń gbọ́ wá so 50 billion ń jẹ́bẹ̀ 50,000 a ń yí kó tó yẹn láìpẹ́ ìfẹ́ tí ó gbọ́pẹ́ ẹni tí ó gbọ́pẹ́ káàṣì ẹ̀ ẹ bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta sòsí owó la fi ń pe náà owó àǹfààní aláìlẹ́gbẹ́ ni láti jẹ káàṣì ẹ bẹ́ẹ̀ bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà o bí gbà tẹ́ bá play 30 tickets ò ní àti rí pé promo nù láti gbẹnu sí káàṣì ẹ ànínú ẹmbà yìí láti september wọ december 100 million òun lápin báwọn èèyàn láti gbẹnu sí ta bá ń sọ nípa ti káàṣì ẹ ikọ̀ ti PSG wọ́n ní àwọn ò fẹ́ wàhálà láyé àwọn o Fitzgerald Kelly àmọ́bọ̀ wá fẹsẹ̀ rẹ lójú dọdún 2031 pé táwọn bá sọ pé Varaskelia ò ní gba ballon d'or tó bá lọ gba ballon d'or àti fẹsẹ̀ rẹ̀ lójú ń gbà náà yóò le o tó bá lọ gba ballon d'or mọ́ gbàgbé pé tó bá doṣù tí ń bọ̀ òun ni wọ́n fún agbábọ́ọ̀lù tí ó bá rí lẹ́tọ̀ọ́ láti gba ballon d'or òun ni ó gbàmì ẹyẹ lọ́la yìí òun ni wọ́n kéde àwọn agbábọ́ọ̀lù 30 nominees eléyìí tí ó mọ jà sí àmì ẹyẹ ballon d'or wọ́n á mọ já wọn díẹ̀díẹ̀ 30 lọ́la ni wọ́n kéde orúkọ wọn ṣùgbọ́n ní àwọn fẹ́ tètè fẹsẹ̀ rẹ̀ lójú torí tó bá lọ gba ballon d'or ká ló fẹ́ béèrè fún £200,000 tẹ́lẹ̀ bó bá lọ gba ballon d'or ó lè máa béèrè fún £500 báhùn Samuel Johnson náà bẹ́ẹ̀ Facebook ní TikTok Samuel Johnson òun náà ti wọ TikTok báyìí Adéwálé Afọlábí òun náà bẹ́ẹ̀ TikTok Jay Imbo gift nbẹ yẹn Adédèrán Sàràfà náà bẹ TikTok bákan náà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich Owena Graves òun ló ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Harry Kane pé ballon d'or ti ń bọ̀ yìí ojú wo ló fi wò ṣó o wà lára àwọn tó lè ṣeéṣe kó gba ballon d'or báyìí àbí tí òwò bá tiẹ̀ gbà agbábọ́ọ̀lù wo ló rò bóyá kó lè gba ballon d'or gẹ́gẹ́ bí ìbéèrè tán bí kéènù kéè wá ń dá Owena Graves padà ó ń dá lóhùn pé ẹ̀gbọ́n o ballon d'or mọ̀ kọjá pé mo mọ bọ́ọ̀lù gbà àbí nínú 100 matches mo score 150 goals ballon d'or kẹnu ju gbogbo oyún lọ o gẹ́gẹ́ bí kéènù gẹ́gẹ́ bó ṣe jóde bí mọ̀nù pé ẹ̀yin náà wò ní sáà tó kọjá nìsín gbogbo òfigabága tó ń gbá fún bayern pàápàá jùlọ àwọn ìdíje tó dúró dédé bíi 73 goals ló ń gbà wọlé ìyún náà ò tó láti gba ballon d'or àbí ó ní ṣùgbọ́n ẹ mọ́ jó jà yín lẹ́nu gbà wọ́n bá padà gbé adéfáládé tí ò tọ́ sóhun torí pé ballon d'or yìí àwọn tí wọ́n máa ń dìbò kì í ṣe bọ́ọ̀lù ẹsẹ̀ àwọn nominees ni wọ́n ń dìbò fún ẹlòmíì ó lè ní agbábọ́ọ̀lù ìmere sá dáadáa mo nífẹ̀ẹ́ jẹ́ ǹdìbò fún ẹlòmíì lè ní mo láìkì bó ṣe máa fẹ̀yìn yẹn ni mo láìkì yóò sì dìbò fún kò sí nǹkan tó kàn pẹ̀lú pé nínú 25 games ó mi 50 goals kò sí nǹkan tó kàn ẹlòmíì lè ní bọ̀bọ̀ yẹn fine nínú jẹ́sí ó máa fine tó bá tún wọṣọ lẹ́yìn bọ́ọ̀lù ó tún máa fine bọ̀bọ̀ yẹn mo láìkì bó ṣe máa dribble mo láìkì ẹ ẹlòmíì lè ní bí pílẹ́yà ṣe mọ́ lejú lòun láìkì pé ó serious dáadáa ó ní gbogbo eléyìí ló ní ṣe pẹ̀lú ballon d'or tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá gbé agbábọ́ọ̀lù pé ẹ dìbò àwọn èèyàn ò ní wo bọ́ọ̀lù
be ba ri agba bọọlu kan te wo pe o wo ti lati gba ba lo ndi yo sugbọn ti won fun e ma bu awon ti an gbe idi amiyeye kale awon ti won dibo ki se bọọlu ese lopolopo fi ndibo fa gba bọọlu ti o gba ba lo ndi yo egbon no wena graves lo totan ba fo ohun ohun deserve e o sugbọn ko daju to ga awon ti won dibo ohun le mo ni nkan te lo mi edibo fun agba bọọlu ti o gba ba lo ndi yo Facebook yen ti duro daada bayi e wo wa Facebook splash 105.5 Ibadan ati ni TikTok ati Sijani Oloko Dana Sport Actor aye ko to yen laipe yi yin ticket meta ke gba 30 ticket igba te ba play le kan na ni oge se pe ble leyo kokan o 50 bay in belale ita aye fe nti o gbo pe *347*100 for star one as ele ma wo pe emi o ma play cash e re se mo wa le je lale ibi ko si nkan to kan cash e be ba se be ba play re tele be ba play lale o le mu number yin awa okun ni mo pe e play be ba so ipe e se play ni igba koko ni a le mo e ki fi date si number to ba gbe jade bi pe igba tele ibere se play cash e lele o akoko tele play lele yi o awa okan yi draw yo kan gbe number jade ni so nbe e so pe o ti lo nu me ba yin code yen to ba fe mo si ba kan e mo bo ni website www.cashier.ng bakana Kylian Mbappe won foro wa o na lenu wo nipa ti Ballon d'Or e mo ke mo so pe lola ni won da won ka ko awon agbabolu ogbon to ja ti o ja sami eye won foro wa o na lenu wo ipe la koko na bo ni obo oju wo le fi wo pe leyin igba te ku onu ko Madrid ni adinu ko PSG oni PSG wa gba fi eye oni ewu gogo to ba ti ni se pelu PSG e ma fi lo mi e ma fi lo mi iyun o ti launch e e ma da ko PSG inu ti nbe nle yi ko kan mi iyun o kan mi ehn e ma binu o da na oju wo le fi wo isowo gba ballu yin kin track back bi awon bi Rafinha ati Ousmane Dembele awon yun tun mo pada seyin lati wa mark oni to ba je pe eyun le fokan si pe won fi gba Ballon d'Or lapa odo to won o tan ba niyun jo won lo ohun na ni ti awon na oni je kini te ni ta won Rafinha ati Dembele oni ohun mi awon dada o awon na o si le gbege si bohun se mi awon pe eyin na e wo sa to koja 42 goals lo won gba wole nu 44 games fun Madrid ohun ni nkan amuye lati gba Ballon d'Or o da na te ba fe dibo fun agba bọọlu ti o gba Ballon d'Or agbábọ́ọ̀lù wo lẹ́lẹ́ dìbò fún olóhùn ò lágbábọ́ọ̀lù kankan tó ń lè dìbò fún jára àwọn lọ o ara àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ lòún lè dìbò fún ti àmì ẹyẹ Ballon d'Or Kylian Mbappe ló sọ bẹ́ẹ̀ òun ò lẹ́nibọ́dì tó ń fẹ́ dìbò fún tòun o ara àwọn lòun ó dìbò fún o nínú gbogbo àwọn tó sì lè ṣe é ṣe káwọn jọ jà sí àmì ẹyẹ Ballon d'Or òun ò rò bóyá pé ẹnìkan wọ́ ti Ballon d'Or tó ju òun lọ níwọ̀n bá gbà tó ti jẹ́ wípé individual performance ni àkọ́kọ́ ká tó lè mọ sọ nípa pé bóyá gba trophy báyìí ó gbèyé báyìí kò sẹ́ni lè gbé gẹ̀ẹ́sì òun ní sáà tó kọjá o òun ò sì lẹ́nìí kankan tóun lè dìbò fún pé tóun ò bá dìbò fúnra òun pé yóò gba Ballon d'Or òun náà lòun lẹ́tọ̀ọ́ láti gba Ballon d'Or bákan náà nínú kan ti Real Madrid náà mo wà ìjọba àtàlo Ala Madrid Bàmínú Up Man U Ala Madrid méjèèjì papọ̀ ẹni ọlọ́run mọ̀ Bàmí gbogbo Chicago ní Illinois nìyẹn lórílẹ̀‐èdè USA ẹni ọlọ́run mọ̀ bàbá lókè lọ́la gún fáyà kun bákan náà Madrid ń jóde mímọ̀ yìí pé wàhálà tí ojú àwọn kan nígbà táwọn fẹ́ fẹṣẹ́ rẹ̀ lójú bàbá sọ nípa Vinicius Junior àwọn ti kẹ́kọ̀ọ́ o àwọn ò sì ní padà ṣerú ẹ̀ mọ́ láyé àwọn tí agbábọ́ọ̀lù bá ti ku bí ọdún bíi méjì mẹ́ta báyìí àwọn ò mọ gbé extension wá kíákíá wọ́n wá ní kí ti Jude Bellingham náà mọ́ lọ padà dàbí ti kó mọ́ padà dàbí ti Vinicius Junior àwọn ṣetán láti fẹsẹ̀ Jude Bellingham lójú sí báyìí pé bàbá ní ká wo iṣẹ́ tí ń lò lọ́wọ́ báyìí ó dọdún 2029 kó tó tẹnubodò àlàyé bọ́bí wá fẹsẹ̀ rẹ lójú o wọ́n ti ní wá fẹsẹ̀ rẹ lójú Vinicius Junior ti já wọn àwọn náà ti rí pé bí agbábọ́ọ̀lù bá ń wúlò fún yàn ẹ mọ̀ fi falẹ̀ pé ó sì kọ́dún mẹ́rin náà ó sì kú mẹ́ta
ngba ti o ba laju nisin o le kosu mefa awo lonu e bo si mo fokan si pe Madrid lo gaju player kon ni fe ku Madrid tan so fun yin be bo ba ri bi ti wo ti mo fun ni owo to ju ti yin lo awo japa o yanu won kede awon oluko ni mewa ti ngbowo ju jake jado le agbala aye oluko ni iko Arsenal ipo wo lo wa oluko ni ko Chelsea ipo wo lo wa se ti play cash e o ku bi iseju bi meji bayi aye ko to fe nti o gbo pe cash e *347*1004*1#. Tabi www.cashier.ng. Awon oluko ni mewa ti ngbowo ju eje amu lati po lekewa Luciano Spalletti oluko ni ko gbe agbabolu si Juventus £9.62 million ni ngba lododun Enzo Maresca oluko ni ko ti Manchester City nisin oluko ni ko Chelsea tele tawon ololufe Chelsea man gbe sepe £10 million ni ngba lododun oluko ni Anasri oluko ni Ange Postecoglou £10.65 million oni ngba lododun oluko ni to wa ni ipo lekejo abi ipo lekeje oluko ni Luis Enrique oluko ni kegbe agbabolu ti PSG £10.31 million ni ngba lododun oluko ni Jose Mourinho lo wa ni ipo lekefa £10.31 million na lowo ti e na lododun oluko ni ko ti Chelsea Xabi Alonso lo wa ni ipo lekarun £11.5 million oni ngba lododun oluko ni ko ti Nottingham Forest oluko ni Oliver Glasner lo wa ni ipo lekerin £11.5 million na ni Mikel Arteta oluko ni gbe agbabolu ti Arsenal oun lo wa ni ipo leketa £15 million £15 million lo wa Arteta o je se pe won tin ba soro bi o se fe se loju ti owo yen o se po si bakada oluko ni Diego Simeone ele ta mo po ni gbowo ju tele tele nu awon oluko ni o ti ja si ipo elekeji oluko ni wo wa ni gbowo ju se ti play cash e ati sumo bi ati yi koto o ku seju kan ta yi koto *347*1004*1#. Tabi www.cashier.ng. Oluko ni wo ni nbembe ni ipo alakoko Simon Inzaghi oluko ni ti Al Hilal lorilede Saudi Arabia owo Diego Simeone yen £20.19 million on lo wo e lododun £20.19 million oluko ni Simon Inzaghi £22.3 million ni ngba lodun on lo oluko ni se ngbowo ju bayi bi nkan se ri lapa abeyen niyen.

0: ẹja sáré dókè lọ́hùn ẹ̀ka lọ polówó nǹkan àbí méjì bàbá dékè wáyé kó tó ti káàṣì ẹkú kalẹ̀.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
3: Flash FM 105.5.
0: Ẹ káàbọ̀ ta ni nọ́mbà yìí 091 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0199. Hello.
4: Hello.
0: Hello, ẹ káàlẹ̀ o, kí ló kọ yín bolẹ̀ wà yìí?
4: Aba pan.
0: Splash FM láti ń pè yín nífẹ̀lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Láti káàṣẹ láti ń pè yín. Ìgbà ọdọ ti play káàṣẹ ẹ. Ẹ ti jẹ gan o. Mélòó lẹ play lálẹ́
4: yìí?
0: Ẹ ti play léni tẹ́lẹ̀?
4: No.
0: Ṣùgbọ́n láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn ojoojúmọ́ lẹ̀ ń play. Ojoojúmọ́, congratulations. Ó ti gbé nọ́mbà yẹn anú nù. Ẹ ti jẹ 50,000 lásàlẹ̀
4: yìí.
0: Ṣé ẹ gbọ́? Kí lẹ kó kọ yín lẹ́ẹ̀kan sí? Congratulations, customer care wa máa pè yín bówó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. Ẹ má jìnà sí fóònù yín o, ẹ má jìnà sí fóònù yín. Ẹ jẹ́ àmọ́ lọ lásàlẹ̀ yìí. Abimbola Sadiq ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwo olóòtú ètò Alex Ferguson ti já ní olókùdáná ló kọ mi. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì Splash FM. Ẹ ṣe ó dàbọ̀.

0: ココロリレディオイン。
1: Ètò àgọ́ láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjìn.
2: Ayọ́dún bí oyin, adùn bí oyin ṣe.
3: Yọ̀bá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo splash. Àmì náà Adétun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adétun Badmus. Ó máa ṣeré gidi.
4: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, Number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
10: Splash FM 105.5